Thank you, Lord Jesus. Tó bá jẹ́ pé kọ̀ wá ni àṣírí wa ó ti tú. Gbogbo ń tà ń bò títì ni ó wà. Òun gan mọ̀ pé pákéjì là ń fi sí. Ṣùgbọ́n pákéjì tiwa kọ́ ló jẹ́ kó fine. Pákéjì ti ẹ̀ ló jẹ́ ó make sense. Tó bá ilé ṣí pákéjì. Ògé tẹ́lẹ̀ gbà láti.

0: from Lagos, this is
1: Jordan.
2: 5 FM. This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Scottito Lati Bajura Fugo Abiyama Alabiyama Fegoria.
5: Lẹ́ni ọjọ́ túnṣe kutukpọ̀ ní wu nítorí ọmọ rẹ o. Lẹ́ni ọjọ́ túnṣe gángan ní sọ torí ọmọ rẹ. Lọ́jọ́ ọjọ́ sí ni àwọn ẹlẹ́ni ní sọ wípé ká má ti gbé rẹ wá fún wa wípé kò tí kàn wá. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí ọlọ́run bàbá lọ́bíyamọ tí à ń sìn. Jìnnìjìnnì padà bọ́ lórí ogun àwọn ẹlẹ́ni ní. Ó ló jẹ́ kí àwọn ẹlẹ́ni ní padà sí fìlà tó jẹ́ kábíyèsí sí ọba tí àwọn ń sìn. Nítorí èyí ni gbogbo abiyamọ yóò fi káwọ rẹ sókè tí ó pariwo go. Àìsàn àìsàn àdúrà abiyamọ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Kí gbogbo ènìyàn dìde lórí ẹni kò dìde lórí ilẹ̀ kò dìde lórí bẹ́ẹ̀dì. Èyí tá a sùn lọ́rùn ti tó àdúrà abiyamọ lọ́kàn. Ẹni tádẹ̀ ní kó máa gbà fún wa lójoojúmọ́ lọ́dún kéde yìí. Pásítọ̀ Fakeye Emmanuel Baba lábiyamọ ni mò ń jẹ́. Tí ọ̀fọ̀ ọmọ bá jẹ́ tọ́lá kọ́bọ̀ nínú ọjà wọn ní báwọn rà wálé. Ẹyin ní ẹ̀mẹ́wọ̀ ṣẹlẹ̀ nínú sọjí tá a ṣe tẹ́ yìí o. Sọrí nínú sọjí yìí àṣírí àbàmì kan tún lẹ́nu ìyá kan. Olórí kì í fi gbẹ̀dúrà fún àwọn abiyamọ tó ti jí lọ́wọ́lọ́wọ́. Ọmọ mélòó ni ìyá ìlóhùn ti ṣẹ̀fọ́ rẹ̀.
6: Mo sọ mẹ́wàá ni.
7: Kí lọ sọ?
6: Mọ́kànlá ni mo bí ọkọ yọ kọ.
7: Ọmọ mẹ́wàá lọ sọnù sà.
8: Ọmọ mẹ́wàá. Sọ pé
7: Ọlọ́run mi o. Ọmọ mẹ́wàá. Mẹ́wàá sà.
8: Mi ò gbọ́rú ẹ̀rí.
7: Bẹ́ẹ̀ni.
8: Àṣẹjáde.
7: Àṣẹjáde. Ìkúlé Abiyamọ.
8: Wọ́n pè ní 10/11.
7: 10/11.
8: Àṣẹ rẹ̀ o. Ta ló máa náwó? Òní sọ mọ́nu o.
5: Nínú ọmọ mọ́kànlá tí abiyamọ yẹn bí ayédèwò sùsùsùsù wọn gbẹ mẹ́wàá lọ́wọ́ rẹ̀. Ìyá túbọ̀ sí wípé ṣọ̀fọ̀ ọmọ lẹ́ẹ̀mẹ́wàá. Ta ló ń gbọ́ mi tí ọ̀fọ̀ ọmọ ò ní jalẹ́ rẹ̀. Má sọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú abiyamọ tí ń bẹ ní orí mi. Wípé ò ní ṣọ̀fọ̀ ọmọ láyè. Wípé ayé ò ní gbẹ ọmọ lọ́wọ́ rẹ̀. Wípé ìwọ náà ò ní báwọn pìtọ̀pọ̀ bímọ rí. Àìsàn iṣẹ́ Ọlọ́run kọ́ nìyẹn o. Gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run dáradára ni. Ṣùgbọ́n ṣé ọ̀rẹ́ lè tó ṣẹlẹ̀ sísìn sáyìí. Ó yẹ kó mọ̀ wípé ìrìn àjò abiyamọ kò gbà kẹ́yìn máa fi ṣeré. Ènìyàn tó sọ wípé ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra. Àwọn náà ló tún padà sọ wípé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá. Má fojú lásán wo ìrìn àjò abiyamọ tó wà yìí o. Má jẹ́ ká fi ọ̀rọ̀ àsọdùn bá èèyàn mọ́ ọmọ jẹ́ o. Ìwọ ni kó mọ tó ṣe nínú ìrìn àjò abiyamọ yìí o. Nítorí ilé ayé yìí ò gbafẹ́. Ọgọ́rùn-ún ṣẹlẹ̀ nínú sọ jíjẹ́ padà lọ́bẹ̀. Ha ayé o.
7: Ẹyọkan tó kù dá.
6: Ẹyọkan tó kù wà ń bẹ̀. Ẹyọkan tó kù iná. Ọkàn ń dákúdákú mọ́ mi lọ́wọ́.
8: Ẹyọkan tó tù kù. Òun náà tún dákú.
6: Wọ́n kí lọ mú wa.
8: Ó tètè.
7: Gbẹ́wẹ́.
8: Ẹnìyàn ó bí ilẹ̀fù. Mẹ́wàá f'ayé lẹ̀.
7: Mẹ́wàá ti lọ sí.
8: Ẹyọkan tó tù kù. Ó tún dákú ṣeré. Àti tó lè ṣàbí lókè. Ayé ò ní bínú gbẹmọ lọ́wọ́ rẹ. Gbogbo májẹ̀mú pé ìkúlẹ̀ abiyamọ ó tún ti ṣẹlẹ̀ nílé ìyá lágbájá. Ẹjẹ́ lọ kí n kò ní ṣẹlẹ̀ nínú ilé rẹ. Màmá yẹ ọmọ tí mò ń sọ. Ọlọ́run gbọ́ ọmọ túmọ̀ rẹ̀ pé kéèyàn ó sọmọ nù. Ó lọ sọ mélòó ló ló ń sọ nù. Irọ́ kò lè yẹ bẹ́ẹ̀.
7: Ẹyọ̀kan tó kù lélẹ̀.
8: Ẹ gbé gòkè. Eléyìí gan wọn yóò gbádùn dáadáa. Kò pé.
7: Ìkúlẹ̀ Abiyamọ.
8: Kò pé ṣùgbọ́n ó fẹ́ pé nsìn.
6: Ìkúlẹ̀ mọ́kànlá ni ẹ̀kọ́ tó kún mọ́ eléyìí láti gbà fún ètí bí eléyìí
8: náà. Nọ́ọ̀bá kí leléyìí.
6: Eléyìí tẹ́ ẹ̀ nínú. Láti gba iná mi ò gbádùn mi ò kí sùn mọ́ ojú ojó pa mí orun pa mí.
8: Ohun tó ṣẹlẹ̀ yìí ó tó kójò pààyàn. Ẹni bẹ́ẹ̀ gba bí ọmọ yọ sí ọ.
7: Jésù olùgbàlà.
8: Yé ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́mọ wọ̀ máa yọ. Bẹ́ẹ̀ ẹni tó sọ wípé ìwọ làjọ ikú ọmọ kan.
7: Jésù olùgbàlà.
8: A forí ara rẹ̀ gbé.
5: Ẹsẹ̀ ẹni tá ayé bá gbọmọ mẹ́wàá lọ́wọ́ rẹ̀ ọlọ́mọ tójú rẹ̀ ti rí. Ìyá ọ̀dẹ̀ ní pákílẹ̀ má bọ̀ láàárọ̀ la. Kìí ṣe pé ó ṣe Ọlọ́run. Kìí dẹ̀ ṣe pé bó ṣe kó wá láti ọ̀run nìyẹn. Ṣùgbọ́n tá ayé bá sọ ni làwọn fi ń sọ̀rọ̀ sí ìyànbọ́dọ̀ lání o. Ẹni ṣe ni a sì tún máa bá ni dárò ilé ayé láti bà. Mi ò mọ àwọn tí pẹ̀tẹ́pẹ̀rọ láti gba ọmọ lọ́wọ́ rẹ̀. Mo ká wá mi sókè. Àgbẹ̀lẹ́bù yóò gbé ọ̀nìjẹ́ o. Ayé ò ní fi kára gba ọmọ lọ́wọ́ rẹ̀. Àwọn ṣèké ṣáájò yóò ní gba ọmọ lọ́wọ́ rẹ̀. Ọ̀rẹ́ mi lórúkọ yẹ k koni fa mo re dajo ha mo bo se
8: lo wa aso
7: aso
8: irogidi
7: irogidi
8: baba mi gbe pa
7: oje
8: aje do se o
7: to
8: tun gba o ye
7: oluwa
8: o da sami
7: sami
8: o ma fa ye le
7: omo mewa sa
5: baba mama baba mewa ni ye ye pe oni bi ti abi yamo yo se fo mo le ra re ra de ti awon ara dugbo ni lo ma ba kedun mo won ma wo wi pe gbawo la sese lo ba daro ta tu fe lo pada ba daro ni le ki la fe ba so ta ti so tele awa di wi pe abi yamo njera fa bi yamo ofo mo ta je ke bi yamo ma sa fu olorun je ko ri sori ofo mo ni si je tele sori ofo mo le ra le ra oni ba wo se kan kan nu re o ajo ofo mo ko ni kan o abi yamo ka wa re be jeji sori ara re mo fe gbadu abi yamo fun o aye oni wole tori omo re aye oni wole tori omo re aye oni wole siku fa mo re o oni fi wera ti la la gbe to re lowo omo omo to la laga koni fo sele omo to la laga koni dagbere faye omo to la laga koni te be ran alakeji omo to si o ninu aye oni gba lo lowo re aye oni fi ne pari se lori omo re oni toro kobo kuku koni ta ba sale fo lori omo abilu aye
0: All day, every day, till payday.
5: Are you ni game ya mara kuru? Are you ni fi wala mo yo kuru ni no jori re? Are you ni fama sasio? Ani okwa ma wani te fo mama? Ani okwa ma wani te fo daddy? Are you ni fi boji bo mara la shiri? Are you ni bama sayo ko wabani le? Ori odi boje oni kotori amare? Ori odari na ko wani kotori awa mayi? Ori apade la sajesu won ni kotori akobi wa lori omo re won ni feru feru lori omo re won ni fiyepe fun yepe omo re ni dalagba tin je lagba ogiri owo ibanu je won ni fi le oleji ka tori omo re ajo po meje tabi yemo ogbodo won won ni fi ta lore tori awon omo re odaju abi yemo ko ni fe je omo re sun aye idajo kuku ko ni dan lori awon omo yin agbelebu kimi laya won ni masare omo ino omo ni jo gwo igwo yi won ni safo omo Aye oni fi la koja omo yeye ara ni sare laju aye re oni foju suku omo tabi mo je da koni fa omo re wale ogo oni gbori iya taka so mo ninu leye o lori age egbe didi omo re oni rebo omo re oni ko si pepe aye oni rogu abilu tamatama oni rogu apani ma pariwo eni ba tori omo re togu so kuku yo fori ara re gbe oni gbejo ko erorun nidi omo re o lai lo ile leto olorun ma to aye wa tomo re to nigba gede ma jo lo mo nwo yi ra olorun ma mu obori tomo tomo ti jesu yo fi de oju re oni ri bi lori omo o ayo lo ma ri lori omo re oni bi ka ba mo bonu lori omo oni ka wo lori tori omo re o igba ti ri omo re ba de loruko jesu oni de ni tan du emi re igbe ku gbe won ni gbe ka omo le omo mama iri ni si ni se ni lojo omo re oni ririn ya o ye ba ma je mi fokan bale ba ma je mi ade tomo tomo era eni rin omo re o e o ni gbalejo ran ninu leye o akitiyan sodo pin ninu leye o awawi ati aroye do pin ninu leye o aroye ki la je ki la mo do pin ninu leye o akuro omo re o ni gbe o eru oni wo omo re lorun omo re iwe to ka koni kawe jiya o eyi to nko ise ye jo fi sise re o ah jesu oluwa wa sori aduro ka ma jo fo mo ile fe lo gba ni ko la la oro yi Onkan ti ojo ori re le je ko yo abi yama kankale oro esikole leyo oro eleya meya ko oro malape o bede ni gororo abi yama kankala ni ki ma mule abi yama kankala wa lofe ba ran je pe awon abi yama to sile pe ba le ri ko lagbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn ni o wa ri re gba farabalẹ gbẹ mi dẹdẹ ọrẹ tèmi ni mo pè ní ọrẹ mi ò ní mo bojì ọmọ kọdà bó jẹ tẹnẹ wọn jẹ fi kankan ti àdúrà yìí kò ju ẹnikẹni sílẹ bó ṣe ń ṣe lórúkọ jẹ àdúrà rẹ yóò gbà o ó yẹ abiyamọ gbé báàgì ẹwà ti ń lọ kọlá ọlọrun baba alábiyamọ o
9: ààyè ló wà.
10: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30 34347714 Fakeye Emmanuel lo ma gbe jade First Bank.
5: Abiyamo, a o ni mo boje mo.
9: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for

0: Ọlọ́run ti ṣe, Ọlọ́run dẹ̀ ṣínà kù fún àwọn tó kù náà.
1: Kábíyèsí Ọlọ́run, ẹgbẹ́ rí ọmọbìnrin yìí, ẹgbọ́sẹ̀ tọ́ba òkè ṣe, ẹni tó ti ń wojú Ọlọ́run, ọmọ àbúrò ẹ̀ tó ti ń wojú Ọlọ́run fáìmọ̀ iye ọdún láyé, tán wá gbọ́ lórí afẹ́fẹ́ tí wọ́n táwọn náà tán mobí, tí wọ́n ń gbìyànjú láti débi program. Inú program yẹn náà ni bàbá mi ti ìrántí jáde sí ọmọbìnrin yẹn pé ẹ lọ́ọ́ aṣọ méjì kó o lè dọlọ́mọ láyé. Kọ́kọ́ aṣọ yẹn fún àwọn abíyamọ. Wọ́n ṣe gẹ́gẹ́ bí ìtọ́ni. Ẹ̀gbọ́n tọ́mọbìnrin yẹn sọ pé wọn ò mọṣú yẹn jẹ tí wọ́n fi dọlọ́mọ. Mi ò tí ì rí ẹnikẹ́ni tá a bínú obìnrin tóun náà bá ń la ìkúríta yẹn kọjá. Bàbá mi ti ṣèlérí pé gbogbo ẹni tó bá ti tẹ̀bẹ̀ yẹn tó ń wọ́mọ láyé ni wọn ò padà bímọ. Níbi tó wá dé tí wọn náà bá ń la kọjá orí ọ̀fẹ́ tọ́mọbìnrin yẹn nígbà wọn náà rí gbà. Kó dẹ tó bímọ kínú ẹ ṣí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹni bá ti bó lórí ire rìn tí wo bí ire tiẹ̀ náà dé. Bó lórí ire yẹn yọ kí tiẹ̀ náà dé. Kó dẹ sàn kí wọn náà fayọ̀ dúpẹ́. Níbi tá a dé fẹ́fẹ́ ni wọ́n ṣe. Peter Adenike fẹ́ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù tó dọ́dún. Ó sọ́ọ̀bù nọ́mbà méjì ni ó pè fún ẹ. Ibẹ̀ ni kò jẹ́ ká ti sọ̀rọ̀. Bóyá.
2: 08033462861.
1: Ó máa dára fún ẹ jájọ fojú rojú mẹ́. Má gbàgbé pàdé kan tí ó wáyé láàárọ̀ ẹ. Lẹ́yìn náà ni fojú rojú pẹ̀lú wòlíì Ọlọ́run tó ń gbọ́ ẹ. Ní gbogbo ilé tó gbé gbọ́ mi pátápátá. Ìwọ náà gbìyànjú mo bí kó wà nínú ètò yẹn. Níbo ló ti gbọ́ mi? Gbogbo ẹyin tẹ́ gbọ́ mi ní Ìkòròdú odó ń gbóyàn. Kí ló ń dúró ṣe máa tú ọjọ́ ta? Ìwọ náà máa bọ̀ owó dé onírin. Máa bọ̀ nínú ètò yẹn láàárọ̀. Gbogbo ẹyin ti bẹ́gà mọ̀ wé. Máa bọ̀ kí ni ìwọ náà ń dúró ṣe? Pẹ́ẹ̀sì ni màá gégé ọgbà àgùdà. Ìwọ náà máa bọ̀ orílẹ̀ àgbọ̀ ti kú yọ owó mọ́tò tó ń lọ sí ìyànà pàjá. Bọ́ọ̀lù ní ìyànà odò fẹsẹ̀ ni wọlé. Níbo ló ń lọ? Nọmba 5 Victor Ọláyà Avenue. Bákan náà gbẹ̀yìn tẹ gbọ́ mi ní sango ojú orí àtọ ìyànà yẹn sí. Gbogbo ẹyin ti bàdá gírì sẹ̀mẹ̀ gbọ́dọ̀ àkótọ́ nu. Abúlé ẹ̀gbá ẹ̀kọ́rọ̀. Gbẹ̀yìn tẹ gbọ́ mi ní kọ̀máǹdì kan tún dìímù. Kí ni ìwọ náà ló ṣe àlímọ̀ṣọ́? Ìwọ náà máa bọ̀ àkówọ̀njọ máa bọ̀ dọ́pẹ́ mú. Ìwọ náà máa bọ̀ gbẹ̀yìn tẹ gbọ́ mi ní Kẹjà máa bọ̀ Oshodi Mushi Challenge Alaka máa bọ̀ Ọbalende gbogbo ibi tó ti gbọ́ mi mọ́tò tó ń lọ sí ìyànà pàjá. Bọ́ọ̀lù ní Under Bridge ibi tó ti bọ́ọ̀lù opposite ẹni kò funa sí. Àwọn ọlọ́kadà pọ̀ rẹpẹtẹ mẹ́ gbọ́kadà kan pọ̀ lọ sí ìyànà odò. Nọmba 5 Victor Ọláyà Avenue. Ó ti dé ọ̀dọ̀ wa náà nìyẹn ojú òní tiẹ̀. Wọ́n náà dé fàyọ̀ dúpẹ́ Jésù Olúwa àmì. Gbogbo abiyamọ tí ò lè ṣe kẹ́ ẹ máa ràn wá lọ́wọ́. Ẹ wo bí ẹ lọ ga láyé. Gbogbo ọjọ́ tí ẹ bá lò ẹ ò ní tọrọ jẹ. Ó máa ní àní tó àti àníṣẹ́kù Jésù Olúwa àmì. Irúgbìn Solomon 2000 ó lè fúrúgbìn yẹn 10,000 wọ́n kan sọ 5 wọ́n sọ 20. Ìwọ náà graduate bó o bá ti ṣe anoint ọwọ́ rẹ méjèèjì tọrọ wọ́n lèèyàn fi ń gbàre ẹsẹ̀ lèèyàn fi ń débi tiré wá. Ọmọ àfọwọ́ ẹ̀gbàre wọn náà fọwọ́ ẹ̀gbàre. Ẹ̀yin pàkejì irúgbìn abiyamọ wa ni mo ti jìyà lórí ọmọ mi tó gbọdọ̀ tó fi ojú alẹ́ wo bí kí n tún wá máa ráre lórí ọmọ tó jíṣẹ́ jìyà fún. Wọ́n ní ìyá rẹ̀ ń ráre kò jẹ́ kó ráre. Ìwọ náà gbìyànjú kó wà nínú láti ṣe irúgbìn yẹn láàárọ̀ bó ti ń ṣe wá pé wòlíì wo bí máa sóre fún lẹ́yìn tó bá ti fi sí àkáǹtì yẹn. Anoint orí ara rẹ̀ anoint ọmọ yẹn orí ọmọ yẹn. Irúgbìn yẹn ni ó dùn gẹ́gẹ́ bí ìpèníjà yálà ní ìsàbí lọ́jọ́ ọ̀la. Ó lè anoint yẹn nìyẹn anoint àwòrán rẹ̀. Ó dẹ̀ fún ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ́lẹ̀ 00960742211 access bank Ọlárẹ̀wájú Solomon Ọlágbèmí ẹnìkan ní òun ò tí ì rí kan 00960742211 access bank Ọlárẹ̀wájú Solomon Ọlágbèmí. Bó ti ń fi sí ọmọ ò ní kú mọ́ ẹ lórí. Bó ti ń fi sí mo bí wọn ní fi kú ọmọ pókìkì ọmọ rẹ Jésù Olúwa wa àmì. Níbi tá a dé o fẹ́ pé wòlíì má fúláṣí wòlíì ó yá.
2: 08033462861.
1: Kí ni àwọn fi parí ẹ̀dá mẹ́wàá bẹ lọ́wọ́ rẹ̀? Ó ní owó bí ó ní fi ìdánmi yìí máa ní ṣe fèrè sí ọ̀run sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tí ààyò nílé gba ìbùkún. Wọ́n náà dẹni ìbùkún lóṣù kẹjọ. Ó ní owó kan lọ́wọ́ láti máa fi ìrìn tò yìí lọ́wọ́ láti gbé tò yìí lọ sí ìpele mi. abi won na no kan lowo lati ma fi ran wa lowo ni gbogbo igba hein enikan ni account wo lo yin olu gtb ni o ya ma call 00164997233 gtb olariwaju solomon olagbemi enikan no won ti ri kan 00164997233 gtb olariwaju solomon olagbemi bo tin fi si omo ni ku me lori iwo pe mi kin sure fun ati le re yo si dara fun e jesu oluwa wa ame ma gbagbe pe sunday meje kan se lo ni ana paja obi monday meje kan lo ninu ifo wednesday meje kan lo ninu ifo tuesday meje kan wa ni ana paja thursday meje kan na wa ni ana paja ati sunday kan na tun wa ni ana paja ki lo o se obi gbianju ko wa ten o de le mu appointment date latori afefe bo ba de ti se lo de la fun e ta ba ti po nbi an lo sinu service ni ya pade me ju oni ti e won na de ma fa yo dupe obi ma gbagbe pe to ba ti mo ninu eto mu enikan dana be ni meji obi ma gbagbe pe pala kuku ba kan na na yes oluwa wa
2: from Lagos this is
3: Jordan 105.5 FM. This is Jordan 105.5
4: station with a voice for entrepreneurs.

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday ọjọ́ kọkànlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbo lẹ wà? Ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ ilẹ̀ tó ti mọ́. Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market Gbági Titun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run máa bọ̀ níbi pẹpẹ ẹ máa bọ̀ ẹ já wá kí bàbá mi ẹ já kí bàbá rẹ̀ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé a sì tún wà ní oṣù oúnjẹ ìrànlọ́wọ́ kan bẹ tí mo gbé oúnjẹ sórí tábìlì. So màá mọ̀ sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ tí mo fo oúnjẹ sórí tábìlì. Help that can bring food on your table. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi. Ẹ̀yin àyànfẹ́ ìrànlọ́wọ́ kan bẹ tó lè gbé oúnjẹ sórí tábìlì rẹ̀. Mò ń bọ̀ ẹ̀mí Ọlọ́run ló ràn ọ́ lọ́wọ́. Ọ̀dà mọ́mì ẹ̀yin wo lẹ fẹ́ kọ́ ràn yín lọ́wọ́ kó tó dalẹ̀? Ọ̀fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tá a bá lè ṣe ó ní ká fi tọrọ fún ìrànlọ́wọ́. Ohun ẹlẹ́mìí leléyìí o, ohun ẹlẹ́mìí ni o. Níbo lọ wà? Tó bá ṣe kù nílò ìrànlọ́wọ́ dìde níbi tó bá wà mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan ni mi ò ní pẹpẹ mú bì kan nu yàrá rẹ̀ mọ̀ jẹ́ ọjọ́ orí bẹ́ẹ̀dì. Ẹlòmíì ò ní mo ti dìde mo jókòó sí ti bẹ́ẹ̀dì kò wọlé. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí? Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ kó tó dalẹ̀ òní lọ́jọ́ ajé? Ọ gbàgbọ́ pé o lè change protocol dìde mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan níta ní information sọ̀rọ̀ báyìí Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market Gbági Titun nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run bá a ṣe rà mú bọ̀ yìí bẹ́ẹ̀ láṣẹ rà mọ́ ṣe lọ́kan òjọ̀ kan. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ níbikíbi tẹ́ ẹ bá wà mọ̀ bọ̀ mú bì kan nu yàrá rẹ̀ wá dọ̀bálẹ̀ síbẹ̀. Ẹ já jọ kí kájọ gẹ̀ kájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé bàbá mi ìwọ nìkan lọ ran ni lọ́wọ́. Olúwa ló ràn ọ́ lọ́wọ́ lónìí. Ẹ kígbe bàbá mo dúpẹ́ pọ́ ràn mí lọ́wọ́. Kí n tó bọ́ sórí Facebook kí n tó bọ́ sórí YouTube ẹ wá dọ̀bálẹ̀ níwájú bàbá mi. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bàbá mi kìkì mọ́lẹ̀ kìkì ògo ajíru bí ọ̀kín. Ọba tí mọ̀-mọ̀ sọ pé wọ́n sàánú wa. Gbogbo ilé ẹnjìníà ẹ jẹ́ kó rìn ọmọ lọ lóní wẹ̀lẹ̀mù kí gbogbo àwọn tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ dọ̀bálẹ̀ kí gbogbo àwọn tó fẹ́ ìrànlọ́wọ́ kúnlẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀. Nǹkan dá lọ́sẹ̀.

Ọlọ́run mo gbé ọ̀gá mọ́mí ẹ̀ wá yí ẹ̀yin tẹ́ fẹ́ ìrànlọ́wọ́ yí yí sọ́tún o yí sósì ẹ bá ń júbà rẹ ẹ bá ń kí ẹ bá ń gẹ́ ọba mi ọba jídára ò ṣé o ẹ wá mọ ẹsẹ̀ mẹ́ta síwájú wá gbójú sókè ọ̀run pé mo gbójú sókè sí ọ àpáta yérayé o ìrànwọ́ mi ń bẹ lọ́dọ̀ rẹ o ọba tó dá mi ọlọ́run wo báwọn ọmọ rẹ ṣe gbójú sókè sí ọ tí wọ́n ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ níwájú rẹ wọ́n ti gbàgbọ́ pọ́ ń ràn wọ́n lọ́wọ́ kó tó dalẹ̀ àwọn kan bọ́ọ̀bá ìràn wọ́n lọ́wọ́ kó tó dalẹ̀ tọ́ọ̀bá ìràn wọ́n kan lọ́wọ́ lọ́sẹ̀ yìí ìtò oníyẹ̀yẹ́ ọgbẹ́ mo sì mọ̀ fún òní gbà bíbélì sọ pé fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú wa nítorí asán ni ìrànlọ́wọ́ ènìyàn èèyàn ti já wa ń tàn mọ́ o ọlọ́run ìwọ nìkan ló kù ẹ kígbe bó o ṣe gbẹ́sẹ̀ mẹ́ta síwájú bá ìwọ nìkan nìrètí mi lọ́sẹ̀ yìí ìwọ nìkan ló kù mí kù ìwọ nìkan lágbára mi ìwọ nìkan ṣoṣo ni mò ń wojú bíbélì ló sọ bẹ́ẹ̀ fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú wa nítorí asán ni ìrànlọ́wọ́ èèyàn èèyàn ti já mi kulẹ̀ o èèyàn ti ṣe bí èèyàn ọlọ́run ìwọ ló kù tó wàá ṣe bí ọlọ́run jésù olúwa wa kò sí bí ṣe sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ tí ní sọ̀rọ̀ nípa ire kò sí bí ṣe sọ̀rọ̀ nípa ire tí ní sọ̀rọ̀ nípa àánú mẹ́tẹ̀ẹ̀ta jọ rìn ni nínú ìwé psalm 23 ó ní nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé olúwa láí àti láíláí ó ní olúwa ni àpáta àti àṣà wa psalm 46 verse 1 psalm 33 verse 20 lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú the same thing ní bẹ́nu fásì yẹn psalm 121 ẹgbẹ́ ọwọ́ lórí ẹni bàbá mo gbójú mi sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ìwọ lọ dá ọ̀run àti ayé ràn mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí wọ́n jòjú ó tì mí ẹ kígbe bàbá ràn mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí wọ́n jòjú ó tì mí ẹ̀yin wo lẹ̀ lẹ́ǹfẹ́ ìrànlọ́wọ́ gbogbo ìyẹn kígbe oh lord assist me holy ghost assist me help me oh lord help me help me help my children wọn mọ́ máa ṣèbó yẹn náà ràn mí lọ́wọ́ ràn wọ́n mọ́ mi lọ́wọ́ èmi mọ wàásù ẹ̀sà pé life is like hell when there is no help ayé àdàbí ọ̀run àpáàdì nígbà tí ò bá sí ìrànlọ́wọ́ life become hard when there is no assistance ayé a sì le nígbà tí ò bá sí ẹni tí ó so nígbọ̀wọ́ òun ló máa ń jáwọn tí wọ́n jẹ́ pírísẹ́ńtà ò kígbe pé ètò ló lo nígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló lẹ́tọ̀ lọ bí ilẹ̀kùn léyìn kan ilẹ̀kùn kan ní ìgbà mẹ́rin kankankankan gbogbo ẹni tí ń kan ilẹ̀kùn láàárọ̀ yìí gbogbo ilẹ̀kùn tó bá kàn ìrànlọ́wọ́ sí fún ọ ìrànlọ́wọ́ abọ́ ọ sí kí ìrànlọ́wọ́ sí lẹ́kùn fún yín lọ́sẹ̀ yìí o màmá kí ìrànlọ́wọ́ sí lẹ́kùn fún ọ bọ́ ọ bá ya wájú ìrànlọ́wọ́ bọ̀ wọ̀bẹ̀ bọ́ ọ bá rìn lẹ́yìn ìrànlọ́wọ́ dìde fún ọ gbogbo bí ọ bá yà lọ́sẹ̀ yìí gba ìrànlọ́wọ́ ọlọ́run gba ìrànlọ́wọ́ ọlọ́run gba ìrànlọ́wọ́ ọlọ́run mọ̀ fókè sàmí gba ìrànlọ́wọ́ ọlọ́run gba ìrànlọ́wọ́ ọlọ́run gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run

ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹ gba ìrànlọ́wọ́ Ọlọ́run. Dádì ẹ gba ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìwọ ló ṣe bí ò ṣe ṣe mọ́. Ìgbà tó bá rẹ ènìyàn ni ìrànlọ́wọ́ máa dé. Ìrànlọ́wọ́ Ọlọ́run ni wọ́n ń sọ. Kó tó dalẹ́, ìrànlọ́wọ́ tí ó tajà rẹ ni ọmọ bí ó ṣe ṣẹlẹ̀. Kó tó dọ̀la, ìrànlọ́wọ́ tí ó dìde fún ọ tí ó kọjá òye rẹ. Bí ọmọ níbi tí ó bá wá, yóò dìde fún ọ. In Jesus name, ìrànlọ́wọ́ máa ń jókòó ni. But téèyàn bá ilé gbé dìde, ọ̀tàn, wọ́n á ní gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún mi náà. In Jesus name, ẹ jẹ́ wá mẹ́nu kúrò níbẹ̀ yẹn. Ọ̀nà mẹ́ta, àwọn ìpele èèyàn mẹ́ta tí wọ́n nílò ìrànlọ́wọ́. Alákọ̀ọ́kọ́, àwọn tí wọ́n ti ṣàìfà àwọn tó pin. People that have tried all their effort and all the effort proves abortive. Those are the first category. Àgbàdua yẹn a tó tó gbà ń bọ̀ bá di Wednesday. The second category òun àwọn tó jẹ́ pé the problem, the battle, the forces that are against your life are higher and stronger than you. Àwọn tó jẹ́ pé ipá tí ń dojú kọ ayé wọn le ó sì lágbára jù wọ́n lọ. And the third òun làwọn tó jẹ́ wípé the people that promise you, people that are promising you, they are failing you. Àwọn tí wọ́n ṣèlérí fún ọ pé àwọn ò ṣe nǹkan báyìí wọ́n ń ja okùn. Ẹyin wo lè ń fẹ́ ìrànlọ́wọ́? Wá máa fò bàbá.

0: Amen.
1: Kọjú sọ́nà mi.
0: Máa
1: jẹ́ ìdíbi tó wà. Bí mo ṣe ń pè àdúrà. Ẹ mọ̀ kẹ́. Ìdè àìfojúrí. Tó dá mi dó sójú kan. Máa já lára mi. Àtọwọ́ àtẹsẹ̀. Ló máa ṣiṣẹ́. Ìdè àìfojúrí. Oh my God, tó gbé mi sójú kan. Ìdè máa já. Ariwo rẹ̀ a máa lò. Ìdè máa já. Ìdè máa já. Ìdè máa já. Bàbá ọmọ mi mímọ́. Ìdè àìfojúrí. Tó dá mi dó sójú kan. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Máa já. Amen.
2: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adebare láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. First time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá dé bíbá yìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Wọ́n bá mi praise sí picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbé wẹ̀yẹ̀ lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
0: Thank you, Jesus.
2: The second ẹ̀rí mi ni pé ní ìlú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi. Mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá. Ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá. Nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí, wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní chọ́ọ̀chì níbí báyìí ní area wà, wọ́n ṣàṣọ bẹ́ẹ̀, wọ́n ṣàmú mi wá. Ìgbà tí mo wá dé bíbáyìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́, ilé ibi tí wọ́n ti fi bú mi yìí, mo fẹ́ kí ìwọ Olúwa kí o jẹ́ wa agbára kó dojú tì wọ́n. Irú ilé náà tó tún tó jẹ́ tó ta sẹ́ ní ilé náà ni ní kó o ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀. Mo ní ìjà wà, mo la máa lájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo jọ ìṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọ́chọ́ọ̀chì ni. Mo ń ṣe everything. Mo ní ṣe ilé-ṣẹ̀. Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ́rẹ̀ra ilé tó ta sùlé yẹ. Ọlọ́run dẹ́rẹ̀ra fún mi ní last month. Praise the Lord.
0: Ẹ wá náà.
1: Ṣé ẹ gbalé ni abẹ́ ralé?
2: Mo ralé ni. Njọ́ tí máa ralé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán ká dáwó. Cement.
0: Wàárí ìyanu ní wíìkì.
1: Mo gbàdúrà.
0: I pray.
1: Bí Olúwa ṣe wà tí ẹ̀mí wà.
0: I do not live and the spirit also.
1: O ní ra sógun.
0: May you not be burdened, but
1: gbogbo ọmọ tó bí tí mo bí.
0: Your children, my children.
1: Wọn ò ní ra sógun.
0: May you not be burdened, but
1: má jẹ̀mú.
0: Covenant.
1: Tí mú kẹ́yìn ó jogún.
0: That make you to inherit.
1: Ohun tí òbí ṣe ní.
0: What the parents have done for you.
1: Kò ní ṣẹlẹ̀ lórí
0: àwọn. Amen. We never put our children.
1: Wọ́n ní gbàdúrà fáwọn ọmọ.
0: I must to pray for our children.
1: Tí o bá ṣe tán.
0: If you are ready.
1: Bí a jọ gbàdúrà.
0: Let's pray together.
1: Agbára.
0: Powers.
1: Tó bá àwọn ọmọ wa jà.
0: Fighting our children.
1: Lónìí.
0: Today.
1: Kò wọlé.
0: May they are buried.
1: Gbogbo agbára tó pinnu.
0: Power that determine.
1: Àwọn tó jẹ́jẹ́.
0: That vow.
1: Pé àwọn máa clear ogbó àwọn ọmọ
0: wa ìwé. That they must clear away our children's glory.
1: Àti clear ogbó kúrò lárọ̀.
0: As they are clearing away glory.
1: Kí wọ́n máa para
0: wọn. May let them kill themselves.
1: Agbára tó fẹ́ kí àwọn ọmọ wa ó jẹ̀yà.
0: Powers that want our children to suffer.
1: Kí àwọn
0: aṣojú yẹn agbára yẹn tó kò dà.
1: Agbára.
0: Every power.
1: Tó ní tó bari ẹ mú.
0: That save the kind of catch with you.
1: Màá máa mú ọmọ rẹ.
0: They will deal with their children.
1: Kí wọ́n máa sọ
0: fún wa. May they are wasted.
1: Jẹ́ gbàdúrà
0: o. Let me pray.
1: Àwọn olú ọmọ rẹ
0: yìí. Your star child.
1: Wọ́n ní sọ wọ́n da
0: láìsàn. May ṣe àná la.
1: Àmọ́ tó gbójúlé.
0: Don't you know you are relying
1: on. Ọfà ò ní bà wọ́n.
0: May all of us pray there.
1: Gbogbo agbára tó fẹ́ kárí ìdààmú lórí ọmọ.
0: Power that want us to be troubled over our children.
1: Ó máa wọ bojì.
0: May they are buried.
1: Agbára tó fẹ́ ká sunkún lórí
0: ọmọ. Power that want us to weep over our children.
1: Ó máa túká.
0: May they are scattered.
1: Àti ò fẹ́ kọ́ máa wá dìde.
0: Power that want our children to rise.
1: Iná kó máa jó.
0: May
1: I consume
0: them. Mo sọ tẹ́lẹ̀ sáwọn ọmọ wa. Get to the top.
1: Come and look.
0: They will get to the top.
1: Come and look.
0: They will get to the top.
1: Come and look.
0: They will get to the top.
1: Mo se pe wa ko ni pe won.
0: As the two guys talk, it not take them long.
1: Kí àwọn adẹnu ogo.
0: Quickly they will get to glory.
1: Ẹyin ọmọ ẹ lọ nu ogo.
0: Children enter to glory.
1: Ẹni tí àtàwọn
0: òbí yìí jẹ. You no suffer like your parents.
1: Ayẹyẹ yín ò ní dé
0: wọ. Your celebration no send
1: you. Ìgbéyàwó ò ní dogun.
0: Your marriage will not be a taboo.
1: Ẹyin ọmọ yìí.
0: You children.
1: Ẹ máa lọ́jọ́ ayọ̀.
0: You will have day of joy.
1: Ẹ máa lọ́jọ́ ayẹyẹ.
0: You have day of joy.
1: Ẹyin àkọ́bí.
0: You first born.
1: Wọn ní fẹ́ gba fún yín lóúnjẹ.
0: You will not be sleeping like
1: one person. Ó kún àtakò ìdádúró wàhálà.
0: Every
1: delay.
0: May I run away from you.
1: Ẹyin ọmọ yìí o.
0: You children.
1: Ẹni rájà kàlẹ́
0: àwọn. You will not be joyful.
1: A ò ní gbẹ̀yìn gbẹ̀.
0: You will not be buried.
1: A ò ní gbẹ̀yìn sí.
0: You will not be buried.
1: Ẹ pàdé olóore.
0: You will meet the benefactor.
1: Ẹ pàdé aláàrẹ.
0: You will meet the tapper.
1: Ẹyin ọmọ yìí.
0: You children.
1: Ẹ máa ga lọ.
0: You will be great.
1: Ẹ máa gòkè.
0: Keep getting higher.
1: In the name of Jesus.
0: Amen.
1: Gbogbo ọmọ tó.

ọmọdún méjìdínlọ́gbọ̀n kan rèé o ẹni tí wọ́n ní wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún o bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn án ló látàrí wípé wọ́n ní ó pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan eléyìí tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ogún ọdún eléyìí tí wọ́n ní ó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jọ wà nínú iyàrá kan náà òun náà ni wọ́n ní ọmọ ilẹ̀ togo òun náà ni arákùnrin tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún yìí o gẹ́gẹ́ bí ìwé ìròyìn eléyìí tó jẹ́ ti bbc àgbáyé àwọn náà ni wọ́n gbé jáde tí ìwé ìròyìn punch orílẹ̀-èdè wa nàìjíríà ń bi táwọn náà ta dẹ̀ ta lónìí tí ń ṣọjọ́ ìṣẹ́gun ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní benjamin katabana òun náà ni wọ́n ní ó mà lọ́wọ́ nínú ikú ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan o eléyìí tí wọ́n ní iléèwé kan eléyìí tó jẹ́ university of east anglian economic student ni wọ́n pè wọ́n àwọn ọmọléèwé bẹ̀ ni wọ́n o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé wọ́n ní wọ́n jọ wà nílé ibi tí wọ́n ń gbé eléyìí tá a mọ̀ sí hósítẹ́ẹ̀lì ibi tí wọ́n jọ ń sùn tó ń jẹ́ ọmọ iyàrá kan náà níléèwé ọ̀hún òun ló jẹ́ wípé wọ́n ní aáwọ̀ kan wáyé o láàrin àwọn méjèèjì kó tó di wípé ó gbẹ̀mí arákùnrin náà tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ilé ẹjọ́ eléyìí tó wà ní orílẹ̀-èdè amẹ́ríkà iná bá ní tọ̀ ìdájọ́ àwọn rèé o lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò àti ìwọ tí a fẹ̀sùn kàn wọ́n ní ó dáa ẹ máa lọ sí ẹ̀wọ̀n gbére látàrí eléyìí lọ́gbàtẹ́gùn ńbẹ̀ kó dàgbà síbẹ̀ o iyùn náà wà nínú ìwé ìròyìn lára punch náà lẹ́ ti ṣẹ̀rí ẹ̀. ìjàkú akata wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀sùn gẹ́gẹ́ bí àwọn àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀sùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé èèyàn mẹ́ta ló ti pàdánù ẹ̀mí wọn níbi ìjàkú akata eléyìí tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ ayé àti ẹyẹ òun náà ni wọ́n jọ ń fi igi agbága láàrin ara wọn o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ṣe ṣàlàyé wọ́n ní agbègbè ìmọ̀ ní iléṣà ní ìpínlẹ̀ ọ̀sùn òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mà ti wáyé o gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ ọlọ́pàá abiodun ọjẹ́lábí gẹ́gẹ́ bí ohun tó ṣàlàyé ní lónìí tí ń ṣọjọ́ ìṣẹ́gun jẹ níbẹ̀ gangan náà ló ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí ìwé ìròyìn punch sì gbé jáde wọ́n ní ìjà yìí ló wáyé lánàá ọjọ́ ajé monday ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ òun náà ni wọ́n ní ìjà náà wáyé o tán sì ní èèyàn mẹ́ta báyìí òun náà ni ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ o àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn wọ́n wá jẹ́ kó yé wọn wípé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àwọn aráàlú ti pe àwọn àjọ ọlọ́pàá tí wọ́n sì ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì ni wọ́n bára wọn jà o ní agbègbè ìmọ̀ ní iléṣà ní ìpínlẹ̀ ọ̀sùn wípé aago mẹ́jọ alẹ́ àná náà ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní àwọn mẹ́ta eléyìí tí wọ́n gbẹ́ mímì gẹ́gẹ́ bí wọ́n ṣe dárúkọ wọn wọ́n pè kan ní ìdòwú wọ́n pè kan ní yínká bẹ́ẹ̀ ni wọ́n pe ìkẹta wọn ní ẹja o wọ́n ní àwọn wọ̀nyí gangan náà ni wọ́n ní wọ́n yìnbọn mọ́ tí wọ́n sì gbẹ́ mímì níbi ìjà náà ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà lẹ́ẹ̀tì ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ yìí wọ́n ní àwọn agbébọn ti gbé bàbá àgbẹ̀ kan ní ìpínlẹ̀ ogun o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní àgbẹ̀ kan tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ka sin adìyẹ òun náà ló yàn láàyò ọmọ ọdún 33 years òun ni wọ́n pe àgbẹ̀ yìí o ọ̀rẹ́ olúwa òṣónúgà òun ni wọ́n pe o wọ́n ní òun mà ni àwọn agbébọn kan mà ti gbé ní ìkẹ́nẹ̀ o eléyìí tí wọ́n ní ibi títí ń ṣe ohun ọ̀sìn adìyẹ rẹ̀ ní ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ọjọ́ sunday tí ń ṣe ọjọ́ àìkú ní ọ̀sán náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní nǹkan bíi aago 12 kọjá ìṣẹ́jú 5 lọ́sàn-án gangan òun ni wọ́n ṣàlàyé pé wọ́n gbé òṣónúgà o tí wọ́n sì ní báyìí lánàá gangan tí ń ṣọjọ́ ajé monday òun náà ni wọ́n sọ wípé àwọn agbébọn ọ̀hún ti ń béèrè fún owó tó tó ₦500 million láti lè fi arákùnrin náà sílẹ̀ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe ṣe ní àlàyé láàárọ̀ tòní ó wà níbẹ̀ ẹ lọ gba chẹ́ńjì ìròyìn ọ̀hún ẹ bá lẹ́kùnrẹ́rẹ́ ìgbìyànjú àwọn ọmọ ogun láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ kogi wọ́n tún gbìyànjú sí o wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun orí omi àti àwọn àjọ ọlọ́pàá àti àwọn ọlọ́dẹ
ati awon vigilante o won ni won ma jo sowo papo lati gba awon merin din ni ogun eyan sile lowo awon afurasi ajinigbe o ni ijoba ibile ofu ni ipinle kogi o gege bi awon ajo omo ogun orilede nigeria gege bi won se fi oro na sita lati enu eni to je adari ifun awon agbenuso adari eni to duro gege bi agbenuso iyen fun awon omo ogun yen colonel apolonia aneni ohun na lo nsoro na lana ojo aje monday gege bi ohun ti o wa salaye o oni awon ti won jigbe yi ohun na ni won ji won gbe o to si je wi pe ojo aiku sunday ohun na ni awon wonu igbe na lati ri daju pe awon se ikolu fun awon odaran ohun o gege bi o se salaye won ni ojuna ojuwo ajengo ni ojuwo itobe lojuna na ni won ni ise laabi ohun lo ma ti waye o gege bi won se wa salaye o awon omo ogun ti won pe ni 21 battalion ele ti won tun ni won se asepo pelu awon omo ogun ori omi ele ti won pe won ni Nigeria Navy Ship Lugardi o ni won pe won gege bi won ni won se gba awon won yi sile ti won si ri daju pe owo te awon afurasi kankan ninu awon ti won wu wa laabi ohun nigba ti oro di oro takotako ka ma yibon sira wa iyan awon mogun atawon agbesunmo mi won face ara won gidigan ni o iyin na wa ninu we iroyin laaro to ni e lo gba change e

àwọn aráàlú mà kẹ́rẹ́ gbàjarè síta o wọ́n ní àwọn olùgbé mikasabo ní ìlú ọ̀hún tí wọ́n ní ó wà ní ìjọba ìbílẹ̀ yoro ní ìpínlẹ̀ taraba òun náà ni wọ́n bá ti pé gbàjarè síta báyìí o wípé ha oṣù mẹ́rin rèé tí gbogbo ẹ̀ dúdú kirikiri nínà ẹ̀yin oníníṣẹ́ mọ̀nàmọ́ná kí ló dé tẹ̀ ń ṣe mọ̀nàmọ́ná fún wa wọ́n ní lẹ́yìn oṣù mẹ́rin o wọ́n ní àwọn olùgbé ìlú ọ̀hún ní ìpínlẹ̀ taraba wọ́n wá ké gbàjarè pé ìjọba ìpínlẹ̀ taraba yola electricity ṣàánú wa àwọn tí wọ́n pè ní yedc yola electricity distribution company ni wọ́n pè wọ́n o wọ́n ní ẹ̀dákun ẹ̀dá ṣàánú wa ẹ bá wa fún wa náà oṣù mẹ́rin rèé tíná ti tá a tẹ̀ ti pariwo upnepa àárí upnepa pa o wọ́n ní ẹ ṣàánú wa a nílò àwọn nǹkan tá a fẹ́ fi iná ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú náà ni wọ́n ń pariwo wípé iná tí ò sí yìí ó ti kó bá ọrọ̀ ajé àwọn wọ́n ló ti bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ o bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ń sọ̀rọ̀ tí wọ́n sì ń fa kùmọ̀ òkun yọ àti àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ iná mọ̀nàmọ́ná tó dúdú haihai fún oṣù mẹ́rin lágbègbè wọn yìí òun náà ni gbogbo wọn fi ń sọ̀rọ̀ pé ẹ̀dákun o àwa bá yín jà o a kàn nílò kẹ ṣàánú wa ni ṣé ká máa sá kúrò nílùú báyìí ká máa lọ sí ìlúùbò míì torí ó ti ń ṣe ìpalára fún ọrọ̀ ajé wa àti iṣẹ́ tá à ń ṣe ìyún náà wà nínú ìròyìn daily post láàárọ̀ tòní àwọn ará taraba ni wọ́n ké gbàjarè fún ìjọba pé kí wọ́n ṣàánú wọn o oṣù mẹ́rin rèé táwọn ti fojú kan iná mọ́ ó ń bẹ nínú ìròyìn láàárọ̀ yìí daily post lẹ́ẹ̀tìgbà change ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

0: Yes, I should go, sir. Mr. Benjamin Latiju. 090-6000-3352.
1: How
0: do
1: you want to
0: go? Hello, Baba. Hello,
1: Ivy go bu sey ta mi kole
0: baba
1: era cheri o ye lu si ko o wa mo bi tan lo ta ma olopo olopo me wa bi kan oko ni awon yan awon yan tun pa awon agbeso won mi be won a fe tele ni e o se pa won na to po si o ni baba gbe laje o ji bi ko ma mu 50 million wa
0: 500
1: million
0: God bless you, sir. 090-6000-3352. Hello? Hey, auntie.
1: Hello, Caro,
0: sir.
1: Ekwito.
0: Oh, no, no, no.
1: I'm a girl, I like to go.
0: Baba.
1: Sherry, can you come in before you come on your house? You need a bad book to live at in that room. Come on, I wish you were a woman. If you get this, you need to be a good thing. First, that guy makes her the only thing. Ẹ ṣeun.
0: Ojú òpó bàbá gan jágere dáadáa láàárọ̀ 090-6000-3352. Ẹ káàárọ̀
1: sá. Ọjọ́ dẹ́sẹ̀ mò ní bàjẹ́ wa náà fún yẹn bá ọlọ́run ẹ̀ ń tẹ́ ń gbógbé ọwọ́.
0: Àmì bàmí.
1: Nípa ti Davido yẹn. Mo mọ̀ pé ìràwọ̀ ló fẹ́ máa dínkù yẹn tí wọ́n ti lọ ń fara mọ́ òṣèlú tó gbó jẹ̀gbọ́n ẹ̀. Àbí kó má sọ̀pọ̀tì ẹ̀gbọ́n ẹ̀ rí ẹ kó máa ṣe ẹ̀ lábẹ́lẹ̀ ni tí wọ́n ti gbẹ́rẹ́ fún lówó kó fún lówó lábẹ́lẹ̀ ká má ṣe gbọ́ rárá. Popularity ẹ̀ ló fẹ́ máa dínkù yẹn. Nípa ti.
2: O get better information we won't give you. No move an inch o, but if you no say.
1: Ṣé àwọn ẹlẹ́sà tíátà àwọn agbófinró
0: Bami Akinfala, kilo de.
1: Hello.
0: Ekaro. Ayire doyin lole, ekaro sa.
1: Ekaro, oruko temi ni Yamo Bab. Ese lokun.
0: Lati bo.
1: Lati saga.
0: Ekaro sa.
1: Ori oro ibo kan fe bi ni osun yen. Won se pele pele o. O le ka lu kuma lo.
0: Kí ni ń jà gbogbo ẹ̀ báyìí? Hello. Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sọ.
0: Yes sir.
1: Adébí yìí ni àlùfẹ́ rẹ̀.
0: Láti bo.
1: Láti ìjọba Ayépé.
0: Ẹ káàárọ̀ sọ.
1: Láti ìjọba Ayépé.
0: Ẹ káàárọ̀ sọ.
1: Ṣé rí ìbò ọ̀sùn yẹn? Èmi fẹ́ pẹ̀tẹ́ lù. Bí bá jẹ́ títì tó Adélékè, bí bá ṣe dáadáa síbẹ̀ yẹn, Adélékè máa wọlé. Wọ́n nípa ti Davido ni àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀. Wọ́n máa bá àwọn pásọ̀rọ̀ òṣèlú. Ibi tí òun ò lè lọ kò sí ìdájọ́ mi lọ ṣeré ibi tí òun lè dé. Olóṣèlú lè di olóògbé ọ̀la bá fẹ́ dìbò ní ìṣeré ọ̀ṣun tó ń bẹ ní olóògbé láǹsìn káfí jọ ìpalàpalà tó náà bòmí. Ṣùgbọ́n àwọn olóṣèlú ẹ̀rọ ẹran tó ṣàánú ni ẹ bá ń bá àwọn olóṣèlú
0: àbọ̀ mi 090-6000-3352. Hello, Ekaro.
1: Oh.
0: Ekaro, sir.
1: Ekaro, Ekuse.
0: Yes, sir.
1: Ekuto, no.
0: Hello, Lonto.
1: Well, I've been a candidate at Milan, Lon, sir.
0: Ekaro.
1: I'm going to keep the ball, which is a good on effect.
0: Yes, sir.
1: So, Nipa, the Bush, and I did not say so. Oh, I know she won't become low. So, key, the video, I see, J. Kororama, Wuyi. Because, Ọlọ́run ló mọ̀ ọ́nà gẹ́gẹ́ bí Láskọ̀lá ṣe sọ ẹni tẹ́ Tábílíkè gbogbo ara ń gbọ́ nǹkan tó ń ṣe ìrìn àjò ọ̀fẹ́ àwọn tó bá fẹ́ lọ sílé ẹjọ́ àsanwó ọ̀fẹ́ àṣẹ gbogbo àṣẹ ìlú ṣe títì ṣe gbogbo ẹ̀ ṣe ná fún wọn. So Tábílíkè máa ń ṣe nǹkan tó dáa lójú àwọn èèyàn ara ọ̀ṣun wọn máa dìbò fún ẹ gbàgbé wọn á gbowó wọn á tún dìbò fún. So gbogbo ohun táwọn kan sọ pé bóyá ìgbà ọ̀tọ̀run tó bá ti ṣe dáadáa lójú ara ẹ̀ tó mọ̀ pé òun ṣe nǹkan tó tọ́. Problem ta ní lórílẹ̀‐èdè ni pé àwọn olóṣèlú wa wọn ò jẹ́ olóòótọ́. Ìwà ìjẹba ni wọ́n ti bá yé wọn jẹ́. That's the problem. Ìṣòro ta ní Nàìjíríà ni. The status náà wà after. Olóṣèlú ni mí báyìí ni kọ́ máa rí mi láwùjọ kọ́ máa gbé mọ́tò bọ̀gìnì kiri. Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìfẹ́ aráàlú. Ìfẹ́ ti sọnù lórílẹ̀‐èdè Nàìjíríà kò sóòótọ́.
0: Ẹ ṣeun gan sa.
1: Tó ti Davido yẹn kọ́lọ́run kó jọ kó ràn lọ́wọ́ o.
0: Ẹ ṣeun bàbá.
1: Àwọn yẹn ń gbádùn ẹ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olóṣèlú ni pé ọmọ ayé ò kí ń jẹjú ayé. Ọmọ àjẹjú ẹ o. Ó bá ṣe kọjá rẹ̀ wá jẹjú ẹ̀ Nàìjíríà rẹ̀ ń pa pé ọ̀hún pẹ́ gbàgbé èèyàn ó ti lọ nìyẹn.
0: Ẹ ṣeun bàbá.
1: Ṣé ọlọ́run kó jọ kó dúbọ̀ di gbogbo amú kọ́lọ́run tún Nàìjíríà ṣe fún wa
0: ẹ pé tó. Kókó nìyẹn wà mí o. Ẹ ṣeun 090-6000-3352. Ojúmọ̀ rẹ̀ ń bẹ̀ o. Ẹ káà
3: Ẹ
0: káàárọ̀. Tẹ́ ẹ bá ti pèwọ́ ẹ máa yí rédíò yín lọ̀lẹ́ dákun. A ti máa ń tẹnu mọ̀ ó yẹ ká máa pa òfin mọ́. Àwọn ẹ̀rọ wa ń bìbà yí ò fẹ́ ariwo. Hello. Ekaro.
3: Ekaro.
0: Yes, sir. Evan Bones, okay, look on your visit. I think we were, sir.
3: I quit to look at Mini, Ben, Udimola, at the last coach.
0: Yes, sir. Mogaji, Evan Bones, okay, Ekaro, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes,
3: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Nobody can quite do well. The only one lay,
0: E ṣeun ba mi. Won ni kijọba ba wa boju oro ile gbigba. Two bedroom flat 2 million million na fi kun. Hello e karo. E yire jo yin lo le.
4: E karo da.
0: E yire di oyin lo le. Patapata tabi ke pada ba ti te ba ti pe wa. Hello.
4: E karo da.
0: Ehe e karo. Yes, sir. Oru ko yin ati bi ta tin pe wa o.
4: Oru ko mi o lati Kisana latagbado.
0: E ka bo ma.
4: E ku se opolo sir. Olo a ma fun se ta o.
0: Ami ma.
4: O da sir.
0: E seun. Oni ka won ki wa ni. Te ba ti pe wa, e ma gbianju lati ba wa jina si ero radio yin. Yo je ki oro te fe so ki gbogbo aye le gbo daada. 09060003352. Hello.
4: Hello,
0: Hello.
5: Ejo oro Davido don ni ko se jeje laarin olose
0: oruko yin ati bi te tin pe wa
5: oye loruko mi mo pe lati Ikeja
0: e ka bo sir
5: yeah so e mo pe ni awon idile kan to je pe won ma gbaruku ti ara won ni idile yen ni Davido ti wa o si nkan to ma fe se ni idile yen gbogbo won ma gbaruku ti ara won
0: so mo ya usa
5: so to di pe won ku e o je governor o ti support e bo kin se ni so ile nso ni ti ko se gege kin awon to kilo bu kin na be se fun o ti lowo ti o ti lowo
0: omo lowo opinion ti yin ni ga yin so sir
5: e won na ni mo won na ni o kin na se ni mo ni pe o ti lowo already so ko ti nkan kan be se fun nkan to wu lo se o ku e ni o ni pe
0: lo n sha ti yin fun
5: Ele é o pai do chat, meu irmão. Quando a gente àwọn yẹn náà wọ́n rí nǹkan tí Adeleke ṣe kan máa àwọn ọlọ́mọ ó kàn dùn mí pé àwọn APC gbogbo ìgbà kadì gbogbo nǹkan tó ń ṣe òun náà òun là ń rí yẹn kọ́lọ̀ ń ṣàlù wa kọ́lọ̀ ń dá wa lọ́wọ́ àwọn ará ibi
0: kọ́
5: ṣàjẹ́ sí ìbò yẹn lọ bó ṣe yẹ kó lọ
0: lọ ní wọ́ọ́rọ́wọ́. Ẹ ṣeun sá. Bó bá ṣe rí lọ́kàn tiyín ni kẹ́ ẹ sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ omi ìbá sọ ẹja fihàn ẹ̀yẹn sọ tiyín ni. Hello. Ẹ káàárọ̀ mà.
6: Ìṣàlẹ̀ àti ọmọ gbára láti gbàgádà
0: ni. Láti gbàgádà ìyá mi ẹ kojúmọ́.
6: Ẹ̀jẹ̀ sà fẹ́rí ẹ ipò ọ̀ṣun ni kóòtù ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀jẹ̀jẹ̀ ṣàánú wa nílé ní ẹ̀ṣù wa yẹn kóòtù ọ̀ torí àwọn tí ò rà ló máa tan kóòtù ọ̀ kúrú tí àwọn mẹ̀kúnù àwọn olówó yẹn wọ́n máa sá lọ wọ́n máa sá kúrò nílùú táìpá papọ̀ ṣùgbọ́n àwọn mẹ̀kúnù ìyá máa jẹ jù kóòtù ọlọ́run kó wo kí ẹ wọ́n sọ fún ọ pé ìlú orúkọ tó ń jẹ́ yẹn fún ọ̀rọ̀ ọ̀jẹ́ kó rò wọ́n rárárárárá ọmọ olúwàbí ìfọ́nkúrí ọlọ́run kòkòrí ọlọ́run torí pé owó pẹ́ẹ́dà bí pé kòkò lórí lágàn ìmọ̀ torí ojú pé wọ́n tó jẹ́ bí ọba nǹkan ọ̀kan wọn ni wọ́n yẹ kí wọ́n pè wọ́n jókòó kó jọ ọkàn bá wọn ṣàrò ọkàn kìíní sí wọn kó jẹ́ pé kò bẹ́ẹ̀ rọ̀ fún ọ̀hún ẹni àbá ni wọn bá jẹ́ ẹni púpọ̀
0: mo
6: jẹ́ ẹ̀ẹ́dẹ́ ìbàjú kó jọ ọkàn tẹ̀ ẹ̀fẹ́ rí ẹni gbogbo ẹ̀rọ gbogbo kò sí pé kí máa ń dáwọn adeleke kọkàn wá ń ṣe fúnra wọn ni. Ọkọ̀ ṣẹlẹ̀ ní pé gbogbo kó ṣe ọ̀rọ̀ gba ara ẹ̀ pé ọmọ kékeré sì ni
0: ọmọ
6: kékeré
0: sì ni ẹ̀yìn
6: ìlú ọlọ́run ó máa ń jẹ́ kó ta sí aláwọ̀ rárárárá
0: ìṣòro ọlọ́run. Ẹ ṣeun ma yes ma.
2: Move your radio too.
7: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
8: the voices you need at work all day every day till pay.
0: Idibo Osun Saturday ni yo lo ni rorun lagbara Olorun. Elo eka. Boyin o ja.
5: Tajikule lo nta ni Tajikule.
0: Lati bo.
5: Lati Ajangbadi.
0: Eya, e ba wa da si ni papa.
5: Seri ti ni ni pa oro yen ka. Boom, boom, boom, and you're numb.
8: Day.

0: kí fi ìpè bí méjì kí fi gbà nídìí ìpè yẹn já ni o ẹlò ẹ káàárọ.
1: ẹlò ẹ káàárọ padà o.
0: ẹ sà.
1: ẹ má bínú kọbìrì ọjọ́ ládùúgbò padà. Mo fẹ́ gba àwọn èèyàn wa nímọ̀ràn ó wù mí kí n sọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ lé tí bàbá yẹn sọ. Kí àwọn èèyàn wa kẹ́kọ̀ọ́ àti gbẹ̀ǹkù ni o. Kò sétò kankan síjọba kan fẹ́ náà ẹ máa gbọ́. Ọ̀rọ̀ bí léṣe wọ́n yẹn ìjọba ló fà gbogbo nǹkan lé tí wọ́n ń gbọ́. Ìfọdà ìjọba tí ò lè kọ̀ńtróòlù nǹkan tó ń ṣe léṣe wọn. Ìyẹn ló wá fẹ́ kọ́ lé fún gbogbo wa. Kíkà ló ń gbẹ̀ǹkù ni o. Mo káàánú àwọn èèyàn tó ṣe pé wọ́n rẹ́ ìdílé ògara wọn jáde lọ ògara ògara jù. Wọ́n ń gbàjẹ́ tèmi o ẹjọ́ kò kan máa lè tíjọba kan. Èyí tá a lè gbọ̀ wọ́n pé lọ́wọ́ fún wọn ṣe ìwúwo owó ìfìmọ́ ìfìmọ́ gbogbo nǹkan tó lọ kìí tó wá. Ṣùgbọ́n kó wọ́n fẹ́ kọ́lé lẹ́nìkan wọ́n gbàgbé àbúrò rẹ̀ kì í ṣètò rẹ̀ kò sí ìsinú ètò Nàìjíríà.
0: Ẹ sà wọn ni kéèyàn jàjẹ ṣẹ́kù ni o lágbára ọ̀rọ̀ léhùn. Hello. Ẹ káàárọ̀ ẹ̀yin rédíò yín lọlẹ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ
0: sà orúkọ yín àti bí tẹ́tí ń pè wá.
2: Àwọn Bámidélé ló ń sọ̀rọ̀ láti owó dẹ́gbà.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ẹ sà. Ohun tó mi rí lọ́rọ̀ ìbò ọ̀sùn yẹn ni pé àwọn olóṣèlú tí kẹ́hùn wọn kò sí àmì pẹ́sìtì tó wà lọ́kàn wọn ni wípé ara àjàrí yín wà ní ti wọn. Báwo ní tó bá dalẹ̀ lóbì ìtafẹ́ nìkọ̀rọ̀ gbogbo oríṣiríṣi ọ̀nà ni wọ́n fẹ́ gbà pé báwọn ò bá dìbò fún wa a máa dọ́gbọ́n sí a máa gba ọ̀nà ilé a máa gba ọ̀nà tẹ̀wọ̀n. Àbí àtúnṣe àti ń gbà ní pé kí ọlọ́run kò gbàkóso ní ọ̀ṣun gbòtì kí ọ̀nà ọlọ́run kò gba agbára kúrò lọ́wọ́ èèyàn torí bí ọlọ́pàá bá pọ̀ síbẹ̀.
0: Hello. Ojú òpó wọn yẹn ti lọ. Ṣé ká fẹ́ ọkàn gbáǹdì? Hello, ta ló wà ńbẹ̀?
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
3: Olúfẹ́mi ló ń kọ́ mi láti Pàjá.
0: Ẹ bá yín rédíò yín lọlẹ̀ Mr. Fem.
3: Mo fi yín lọlẹ̀.
0: Ẹ ṣeun sà.
3: Bí àwọn èèyàn fọkànwọ́n balẹ̀. Ìdìbò ọṣù máa lọ dáadáa. Gbogbo ìta tí ń bì náà ló ń lọ dáadáa. Kórókòkò lọ fún bí ara ẹ̀ pamọ́ ni tó bá ti dìbò tán kó padà sílé ẹ̀. Tó o bá ní ìwé ìdìbò má lọ bẹ̀. Tó o bá fẹ́ forí gbà tó dáwọn tí wọ́n ń dìbò fún ọmọ wọn ò ní lọ́bẹ̀ o. Kórókòkò dìbò ẹ̀ kó dẹ̀ padà sílé. Àmọ́ tèmi nìyẹn ó máa lọ dáadáa. Nígbẹ̀yìn ọlọ́run máa yan tá a fẹ́ fún wa. Thank you.
0: Ẹ ṣeun àmì eléyìí náà ni màá fi ṣẹnu mi dédé síbi láàárọ yìí. Adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti pè sórí ọ̀túnúwé ìròyìn láàárọ yìí lábala àgbéyẹ̀wò. Gbogbo ń ta sì jọ gbéyẹ̀wò náà ni mo rí wípé ọkàn wa àti èrò wa ó jọ dọ́gba. Lágbára ọlọ́run àtúnṣe yóò mọ wà sí gbogbo ń ta bá ti ń ṣe lágbára Elédùmarè. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkó ò ní dàrú, ìpínlẹ̀ Ògùn náà gun fún wa lágbára Elédùmarè. Àárọ̀ la látún láǹfààní láti pàdé ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ mi ní aago kan ṣaago méjì lórí ètò wa ètò yín bó ṣe ń lọ. Títí aago kan ká dúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyè Razak Adéjàre àwọn tí wọ́n ṣe alámòjútó àti agbátẹrù wa nínú ilé agodo ń bínú. Engineer Peter Morgan àwọn náà wà nílé agbára yányán tí wọ́n jẹ́ kẹ́ máa láǹfààní láti máa gbé wa ketekete ojú òní ti gbogbo wa. Olóòtú àgbà Larry Johnson àjọṣepọ̀ wò ní ìbàjẹ́ ọ̀gá wa nù. Àwọn tí wọ́n jẹ́ kẹ́ láǹfààní láti máa wò wá lójú òpó Facebook láàárọ̀ yìí Ayọ̀bami Òtó

0: ìbá wọn rò wá lé àti ìbẹnu atẹ́gùn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wa. Afẹ́fẹ́ tí ń fẹ́ máa gbóhùn mi règbèrí òkun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ máa gbóhùn mi règbèrí ọ̀sà lọ́sàn òní o. Gbogbo ohun tí máa sọ lórí ètò lónìí yóò nítumọ̀ létí gbogbo ayé. Mo ń kí wa káàbọ̀ sórí ètò bábá ètò bó ṣe ń lọ tòní ọjọ́ ìṣẹ́gun lórí ìkànnì alálùbáríkà Jordan 105.5 FM.
1: Lánà lánà orí mi lánà omi o. Lánà lánà ẹ̀dá mi lánà.
0: Ilé agbára kún fọ́fọ́. Àmọ́ ẹ láǹfààní láti máa lọ sórí.
2: People, this is not Jordan Drive, now they listen to so.
0: Orí ẹ̀rọ ayélujára wa Jordan 105.5 lórí Facebook àti lórí Instagram. Tẹ bá ti wà ń bẹ̀ ẹ́ mọ̀ rí mi ketekete. Èèyàn kan tó bá ṣe a fídíò tá à ń ṣe lásìkò ní ẹ̀mẹ 20 ìyẹn ogún nígbà ogún èèyàn kan tó bá lè ṣe ẹ̀ ní ìgbà ogún ẹ̀bùn ńlá wà fún rẹ̀ níbẹ̀. Láti ilé iṣẹ́ ìràwọ̀ Media Communication. Tẹ bá ti lọ sórí Instagram ilé iṣẹ́ wa fọ́nrán fídíò ètò tá à ń ṣe lásìkò ẹ mọ sí ara rẹ̀. Tẹ bá ṣe ní ìgbà ogún 20 times làwọn ilé ìbò ń pè ẹ̀bùn bẹ fẹ́ni tó bá ti ṣe ara rẹ̀.

0: yẹ̀rọ kíní mi ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ bisujo kọ̀ fọmọ ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọ mọ̀ lọ nílé bàbá tó bí mi lọ́mọ. ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ lórúkọ tèmi mc rawọ̀ làwọn tèmi ń pè mí akéwé jẹ́ pèdèpèdè máyégunrún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ one àgbàlagbà ọmọdé ti ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ lórúkọ. abilékọ mọ rẹni kejì náà wà pẹ̀lú mi ilé agodo lọ́sàn tó bá tásìkò ẹ gbóhun ẹ.
1: ìwọ ló lè so lórí burúkú padà dolórí.
0: adémọlá àtàwọn tó kù kọláwọlé gbogbo wọn ni wọn wà ní orí ẹrọ tẹ fi ń láǹfààní láti mọ wò mí lórí instagram àti facebook. níbo là ń lọ lónìí kí la tún fẹ́ bára wa sọ gẹ́gẹ́ bí ẹni tó mọ nǹkan tó ń ṣe nínú ayé. àwọn tí máa ń bá sọ̀rọ̀ lórí ètò mi náà ni àwọn tí wọn wáyé wá wararo ẹni tó mọ nǹkan tó ń ṣe ẹni tó ń gbájúmọ́ ohun tó ń ṣe ẹni tí ò fi ọ̀rọ̀ ara ẹ̀ ṣeré. ìgbà míì á bá tàn wá ìgbà míì á bá ọ̀rọ̀ yànjú wá ìgbà míì á bá ká fojú sùnùkùn wo iṣẹ́ tá à ń ṣe. àmọ́ ẹ jẹ́ kí wọ́n pàrọwọ́ razak adéjà rí àjọ wà nílé agodo lọ́sàn-án tòní ni láìwọlá àdìsá jù gbà.

0: ẹyin adìẹ tí ó padà dàkú kọ tí ó mọ kọ sí jáyé ayé ò ní dín jẹ wọn ni plan gbọ́n máa dín gbọ́n máa fi jẹ búrẹ́dì àbẹ́ wọ́n fẹ́ fi jẹ ṣùgbọ́n àti ó dá adìẹ ṣá bẹ́ẹ̀ òrò máa dìẹ náà tí ó sì kọ láyé àṣà ayé ò ní gbé mo mọ̀ pé ẹ̀rọ olú ni mo ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yìí ẹ ti ń wò pé kẹ ẹ jáwọ́ nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn bó ti sun yín pé kò bí ajé ká ló sọ fún ọ pé kò ní bí ajé wọn lóhun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹ̀ ni wọn tá a bá fara ṣiṣẹ́ fún kì í tọ́jọ́ ẹ wora yín ẹ kàn wọ ẹgbẹ́ ẹ wọ ọ̀tún ẹ wò sí ẹ wo wájú kẹ ẹ wọ ẹ̀yìn ẹ rí pẹ ju àwọn kan lọ ìgbé ayé tẹ̀yìn ń gbé lónìí yẹn ó ní prayer point àwọn kan lórí òkè làwọn kan ń gbàdúrà kíkankíkan pé kọ́lọ́n tẹ̀jẹ̀ káwọn ò dàbí ẹ̀yìn káàmọ̀ jura wa lọ ní nínú ayé dangote náà sì ń lé àwọn kan bá ó ń lé wọn pé òun fẹ́ bá wọn Elon Musk don ni un lo lowo ju gbogbo agbaye o ngan si nla won kan na aye gbogbo lowo ri eni ore idowo e akunle yan mo ri ba mi se o so ta wa ni wo to wa lo fe joko soju kan fe wara ro mo ri ba mi se o kin lo ba mi se o kin bi mo bo ba bi deji bo ba re yo salaye on toju e ri ko to de bi to de iwo lo bere lowo Larry Johnson a salaye fun on toju e ri ko to de bi to de ko to di alasa to ludari le se Jordan FM Ìgbà míì ìtàn á wá ìgbà míì ọ̀rọ̀ á wá ìgbà míì ọ̀rọ̀ ìṣí tí á wá. Má fọwọ́ rẹ fọun tọwọ́ rẹ ò tó. Má wàgo aláago ṣiṣẹ́. Má ṣe jura ẹ lọ. O bá ṣe bó ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n. Mo ti sọ̀tàn ìyá yẹn náà rí fún yín lórí ètò yìí. Ṣé bó o ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó rọ̀ mọ́ pé tá a fi ká fi mọ àwọn ìrìn àjò ayé wa.
1: Nítorí pé orí ẹni ló pé rere kó wá ní ìyẹn dàlábàárọ̀ ọmọ orílẹ̀ ẹlẹ́jọ́ orí.
0: Ìwọ kan máa rò ó tó bá ti ìdáwọ́ lè nǹkan kan tó ti gbé nǹkan kan rere ṣe kọ́kọ́ máa bira rẹ pé kí ni ìwọ náà lè ṣe tá yóò mọ bo wìtìwìtì. Orí Instagram dá a láwa èèyàn kan ló ronú ẹ̀. Olórí méjì bọ́n ṣe bí náà ràn bí wa. Ọpọlọ tó wà lórí ẹ̀ náà nìwọ náà ní ṣùgbọ́n ìwọ ló mọ ohun tóun fi tiẹ̀ ṣe.
1: Ṣé láti jọ ń dàgbà pọ̀ láti kékeré?
0: Gbohùn gbohùn tẹ́ fi ń gbohùn mí lé tán pé microphone èèyàn kan ló rò ó.
1: Àdìjọ rìn pọ̀ nígbà tá àdìjọ wà
0: lé. Instagram àti Facebook àti TikTok àti gbogbo ẹ̀ YouTube èèyàn kan ló ronú ẹ̀. Pé jẹ́ ń dá ọjà kan lẹ̀ lórí ẹ̀rọ ayélujára káwọn èèyàn máa rajà kan máa tà fúnra wọn bẹ̀. Kẹ́ ẹ máa bára yín pàdé ẹ mọ́ra yín rí ẹ mọ́ra yín rí ẹ ṣáà máa ríra yín. Ibi táyé bá yí sí ni kí wọ́n náà yí sí. Nídìí iṣẹ́ tẹ̀ ń ṣeun nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣé bọ́n ṣe ń ṣe ní ìsìn ilẹ̀ ṣe ń ṣe yẹn.
1: Gbogbo lọ́wọ́ rí ẹni ọ̀rọ̀ ìdánwò ẹ àkùnlẹ̀ ẹ̀yàn má ṣe mí lágbó bàtà.
0: Àbí 1960 pattern lẹ́ṣẹ̀ ń lò.
1: Kéèmí má ṣì rí. Kéèmí má fẹ́ wọn
0: lọ. Ṣé 1960 pattern náà ló ṣì wà lọ́wọ́ ti yín ṣóun náà lẹ́ṣẹ̀ ń lò. Ẹ máa bira yín léèrè níbi tẹ wà ń bẹ̀rù torí pé ilé ayé tá a wà yìí ẹ má jẹ́ ń parọ́ fún yín o. Bó o bá sùn tó dákẹ́ ṣe má tàn òfin ara rẹ ṣe ni.

0: Bó ṣe ń lọ tí ò ní ọjọ́ ìṣẹ́gun àtọjọ́ ajé, a ṣe lánàá, a tún ṣe lónìí.
1: Listen now and turn up.
0: Ìpolówó làgún mú owó ẹ pè mí. Pẹ̀lú owó táṣẹ́rẹ́, owó tí ò gani lára. Máa bá yín gbé síwájú ayé, wọ́n á sì bó wìtìwìtì torí ọmọ alájẹlẹ̀ ni. Mo ma àwọn tèmi náà dá mi mọ̀ nú ayé.
2: Wá ni mo dúpẹ́ pé generation mi
3: lọ́wọ́ ìdè ọlọ́wọ́ ṣe.
2: Mo mọ̀ dúpẹ́ pé generation mi
3: lọ́wọ́ ìdè ọlọ́wọ́ ṣe.
0: Ẹ fẹ́ gbọ́ ìtàn yẹn àbí ẹ jẹ́ ń gbọ́ sáré oṣù pàdé.
3: Àsìkò mi tó bá jó ti wá.

0: Us on social media. Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105.5 FM.
1: Adun ti ba mi peter le mo so latari ke odoro ni odoro
0: yo value innovation radio has never been this excited.
1: Arakunrin kan lo ni se owo yan layo
2: esa
1: baba
3: esa omo tere lo npe lati command.
0: This is Jordan.
3: Won ti sa pamo
1: Ọjọ́lọ́run.
3: Mo fẹ́ kẹ́ jẹ́ kẹ́ wò káwò ní pé ìwẹ̀fà mẹ́ta ló wà.
4: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
3: I used to work at Ewefa.
4: In making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so get better information. I won't give you no move, I need you. But if you don't say one move, move your radio.
6: Hello, Lagos. Welcome to...
3: Kadara, ọwọ́ pẹ̀lú ìwẹ̀fà yìí, ó sàwọn ju ìwẹ̀fà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ rẹ̀ ayé, àwọn ẹnìkan náà tẹni kí ni. Bọ́yá wọ́n tẹnu kọ́nu, bọ́yá wọ́n sì wà fún mi. Ó lè fa àkóbá fún ẹni kí ni. Ẹni tó fa àkóbá fún tó pa, ó ní ìpé ohun fúnra ara rẹ̀.
6: To the Jordan Night Show, and today we'll be discussing.
3: Ìrìn àjò ayé ẹ̀. That is good for me. And the baby guy now, if you are free, so they are a power that we are in a need to do it. So,
1: Hello, I love morning, Brito.
3: I'm a pusher, I'm talking.
1: Yes, sir.
3: Olórin ni jọba.
1: Ami sa.
3: Adegbe yi ni kikun se ola da yeto re tele.
1: E kaabo.
3: A o jute mi fi wo akori te gbe wa ni ofun e ni pe gbogbo nkan to ba sile si e na laye. Abe kadara lo wa.
1: Abe kadara.
3: Bẹni. Ti o ba ni.
4: The voices you need at work all day.
3: Sele ko ni sele. To ba sele fe o fe ri bẹni. To ba gba pe popo Olorun wa awon niwe mimo mejeji bi kan wa ninu iwe mimo ta awon musulmi to ni pe bi kan wa to je pe Olorun fi won pe awon aye wa awon eyan to le se yen so ta wa te ba lo si surah falaka surah nas chapter 113 and chapter 114 Olorun wa identify won pe looto o wa laarin eyan to de le ba kan je
2: beni
3: to je pe wa ri be a je pe to mo de so la re so a je pe nǹkan tó bá ṣẹlẹ̀ sí yẹn láyé ọ̀hún jọwọ́ ẹnìkan ní ọ̀hún jọwọ́ ọlọ́run mọ̀ sí eré kò ní jábọ́ lára gí
1: ọlọ́run
3: máa mọ̀ sí ó tó ń ṣẹlẹ̀ gan nìyẹn kò sẹ́ni tó mọ̀ ṣe kò dẹ̀ sẹ́ni tó mọ̀ ṣe.
1: Ẹ ṣeun
3: agbádùn ètò yín o.
1: Ẹ ṣe gansa God bless you bami èmi náà ń gbádùn yín bí tẹ wà ń bẹ̀. Arákùnrin yìí ẹ jẹ́ ń sáré parí ìtàn yìí kó tó di pé ẹ wà bá mi dá sí lábala ọ̀rọ̀ tí mò ń sọ ẹ náà ni o ṣùgbọ́n ẹ̀mí lọ́lọ́run bàbá wa tó pè tán yìí àtàwọn tó ti pè gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí iṣẹ́ ọwọ́ yẹn tó yàn láàyò ó wá gba iṣẹ́ kan níjọ́ kan wọ́n ní kó wá bá wọn ṣe àyẹ̀wò àwọn nǹkan tó wà nulé ibi tó ti wọlé tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni àwọn agbófinró ni wọ́n ya bonú ilé náà kí ló ṣẹlẹ̀. Nígbà táwọn agbófinró máa ya bonú ilé náà kí ló dé yonder rest everybody kí la ṣe kí ló dé àṣẹyìnwá àṣẹyìnbọ àṣẹ àwọn tó wá bá ṣiṣẹ́ adigunjalè ni wọ́n. Arákùnrin ni Ezra oníṣẹ́ ọwọ́ lèmi mo wá bá wọn ṣiṣẹ́ shut up wọ́n bẹ̀rẹ̀ sí ní ohun náà nà jù. Àwọn tí wọ́n wá bánulé àwọn ti mọ̀ pé ọkà táwọn ti bó nírù.

0: àmọ́ nínú ìwádìí lórí ọ̀rọ̀ arákùnrin tí mò ń sọ yìí ìyàwó ẹ̀ ní ọjọ́ yẹn òun dẹ̀ sọ fún pé kó má lọ ṣiṣẹ́ o ó ní ṣùgbọ́n ó ní àwọn arákùnrin yẹn máa ń san owó dáadáa. Hello.
1: Hello sir.
0: Hello sir.
1: Ají ìgbòho ṣe ọlọ́pàá mi kan
0: ni. Bàbá.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ṣé rí àkóbá ìdáwọ́ náà níjẹ́ rí?
0: Àmì.
1: Lọ́ọ̀dà àwọn tó bá dẹ̀ wà ní orúkọ ẹ̀kọ́ lẹ̀ yẹ wọ́n.
0: Àmì o, àmì o.
1: Ìjọ kan, mo wà ní ibi kan mọ̀ ń ṣiṣẹ́. Bí wọ́n wà kọ́ni wá bá bàbá ẹ̀ nìyẹn, ó jẹ́ oníṣègùn. Àti tí a yọ pé babaláwo ṣáájú mọ̀ wọ́n. Kúbọ̀ ìyẹn ni ìyàrá tó kò mọ orílẹ̀ tó jẹ́ ni orí kan gbàdọ̀ òjijì bá àwọn tá a jẹ́ àlejò wà nù ọgbà ẹ̀rọ iṣẹ́ pé nípa lọ́ra nǹkan tí oṣù kì í jẹ lọ́ra ẹ̀rọ lórí fún mẹ́ta ṣá lọ́ra ẹ̀rọ náà gbàgbọ́ ọ̀rọ̀ náà dárúkọ ẹ̀ náà ṣe tóó kọ́ náà ìgbà kó lọ ibikíbi tó bá wà kó lọ ṣe kó má dá wà ní bọ́ọ̀lù tó wájú kó bẹ lórí ìyẹn kọ́ bàbá
0: We have to be very, very careful. I put on my case, Sarah. Ebo Musale gan. Ah, I do pay Musale balloon. Àwọn ẹ̀bọ́ wọn máa ń já sí mi lẹ́nu kólókòlókóló lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni a ní a nílò láti máa kíyè sára. Arábìnrin yẹn ni òun sọ fọkọ òun wípé jẹ́ a máa lọ lónìí ó ló sọ pé àwọn pípù yẹn máa sanwó dáadáa. Yóò dàbí wípé kì í kò ṣẹ̀ṣẹ̀ máa bá wọn ṣiṣẹ́.
2: Bẹ́ẹ̀ni kò ṣẹ̀ṣẹ̀ máa bá wọn ṣiṣẹ́.
0: Ohun tí yóò jẹ́ ló wà lọ.
2: Pàdé ohun tó jẹ́.
0: Oko sọ́wọ́ àwọn agbófinró ọkọ̀ mọ́ rúgà. Nítorí ẹ̀ ìwọ́ tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ gbúdọ̀ wà very very very extra extra extra careful. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ mo sọ.
2: Bẹ́ẹ̀ni máa ṣọ́ra.
0: Hello.
1: Hello, ẹ kú ètò.
0: Yes sir, ẹ káàbọ̀
2: sórí ètò sir.
1: Ṣọlá tí a lè wà.
0: Adúpẹ́ sir.
1: Orúkọ mi ni Wòlíì Elijah láti Oko Fili.
0: Bàbá ẹ káàbọ̀.
1: Ọkọ mi Mose.
0: Ẹ ra sir.
1: Ṣọlá tí a lè
0: wà.
1: Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ìtàn sọ yìí gbogbo ẹ̀ làbúrò ní ṣẹlẹ̀ sí wa.

0: Àwà bọ̀ lórí ètò yìí. Irú arákùnrin tá à ń sọ yìí náà tí mo sọ ìtàn ẹ̀ ní fẹ́rẹ́fẹ́ lọ́dọ̀ yín ojú ìwòye wo la fi wò ó. Bóyá òun náà ṣé ó ṣẹ̀yàn ni àbí sábàbí ló gbé pàdé irú nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ má jẹ́ á pàdé sábàbí aburú. Torí iṣẹ́ tó yàn láàyò ló fi wá owó tí ó fi bọ́ ẹbí àtọ̀rẹ́ àti ará àti ojúlùmọ̀ lọ nígbà tó máa débẹ̀. Àkókò yẹn gan náà ni
1: àsìkò
0: àwọn ará bí ló bọ́ sí wọ́n sì kó mọ́rúgà wọ́n sì ṣèdájọ́ kan náà fún wọn.
1: Àdúrà gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ ni wípé pé wọ́n rí èrè lórí ẹ̀
0: kí ajé máa wọlé ọmọ
1: àtijọ́ àti mú ní bẹ́ẹ̀ ni kọ́lọ̀ má jẹ́ kó wá wa ní ọ̀fun ni àmọ́ tó bẹ̀ mú iye sọ lẹ́ẹ̀kan olóòtú wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ọwọ́ kò sí bí iṣẹ́ ọwọ́ náà ṣe lè kéré tó ẹ jẹ́ ká máa ṣọ́ra ká sì máa gbàdúrà.
0: A lè ní ayé ló ń ṣe.
1: Bẹ́ẹ̀ ni.
0: Hello.
2: Ẹ káàsán.
0: Yes sir.
1: Ẹ káàsán sá ẹ káàbọ̀ sórí ètò.
2: Kọ́lá.
0: Kí lẹ pé.
2: Bíọ́dún láti Kọ́lá.
0: Mr. Bíọ́dún ẹ káàbọ̀ sá.
2: Pẹ̀lú oníṣẹ́ ọwọ́. A gbọ́ lójú kòkòrò. Ẹwọ́n orí jẹ́ ìṣíyàwó ní kó máa lọ yẹn. Owó yẹn ló ti ṣe kí ni lójú ẹ̀ pé rẹ̀ ti máa gbọ́ fún rẹ̀ pé àwọn ará bí wọn lówó lọ́wọ́.
0: Kọ́sítọ́mà dáadáa ni wọ́n máa ń sanwó gidi.
2: Ṣé wọ́n máa ń sanwó bọ̀sì ìjọ tó ọlọ́run lo ìyàwó rẹ̀ fún bọ̀sì kó gbà.
1: Wọ́n ló
2: jẹ́ kó rí àkóbá ẹ̀.
0: Jẹ́
2: àwa oníṣẹ́ owó ń gbà mí. Ká bá ń lọ bí ká máa pẹ̀lú àdúrà pẹ̀lú ogun ẹ̀ ká máa gbà. Ọlọ́run máa yẹ̀ràn mi gbà mí o. Ó tó dúró ẹ̀jẹ̀ ká ní pé ọlọ́run sọ pé kò ní ṣe kò ń bẹ̀ ni. Nǹkan yá ti lọ tán. Kó tó di pé kò ń tán àwọn èèyàn máa sọ pé ó kéde kan. Bọ̀dẹ̀ ẹ tá a bá sọ owó lẹ̀ tó bá gbọ́ ó kù sọ owó ẹ̀.
0: À á kàn dàbíi pé kété lẹ̀ ọ̀fọ̀ ń ṣẹ̀.
2: Sọ kété ni àní àlọ́mà ló yọ mí. A lọ ṣẹ́ ń bì kọ́ jọ kọ̀ọ̀kan. A iṣẹ́ ti Sátọ̀dé. A rẹ̀ sì parí iṣẹ́. A máa fi iṣẹ́ wá bẹ̀ pé wá di Mọ́ndé wá kàn sí ní. Bí àwọn olùṣẹ́ wá gbẹ̀ ìdí wọlé ni ìtara kó ogun ẹ̀ mú lé. Èmi ti ń àmà ló gbẹ mẹ́rin ní sítéṣàn. Ìyàwó mi ẹ̀ lọ́dúnmọ́ ni ọmọ àrá ìtọ́jú ẹ̀ wá lọ á ń bọ̀ owó tí mi ìgbà lọ́wọ́ orí ọgbà ọ̀. Bọ́lá kó máa sànú ọkọ bá rìn sí ọkọ bá rìn fún àkóbá ọ̀.
0: Àmì
1: ẹ̀ pọ̀.
2: Bẹ́ẹ̀ mọ́ ọ́ lẹ́ẹ̀mẹ.
0: Ẹ ṣeun mami.

0: Hello, Ekaso.
1: Kúrò ètò àti ọdún wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ẹ̀rọ.
2: Ẹ̀ka àbọ̀ sórí ètò sáà.
1: Mo tún padà wá náà ní Adégbòye ní ìlàdàyé tó rìkìlì náà.
0: Ok, sir.
1: Ìyẹ́rí nǹkan tó bí kò rí ní gbogbo nǹkan sọ ẹ̀kọ́ ọ̀tẹ̀lì mi fẹ́ ló ṣe pàtàkì sí mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbúrò Adé kẹ́ ẹ̀ máa lákìsí.
2: Bẹ́ẹ̀ni.
1: Èèyàn lákìsí kẹ́ ẹ̀ máa ti torí nǹkan tí ẹ fẹ́ jẹ. Tẹ́ ẹ bá wà bí kan ó máa wọgbà. Bí kíní ṣe ń rí ìṣó lè jẹ́ òótọ́ tó lè jẹ́ nǹkan ọ̀sẹ́gbára tí wọ́n nílé ń jáde ni àbí wọ́n ń ṣe nǹkan míì. Bí wọ́n fara balẹ̀ tí òun ní ibì kan ṣe mọ̀ pé wọ́n fẹ́ mú epo náà nǹkan kan náà ara fi sínú pápẹ́ tí wọ́n ara fi síbẹ̀.
0: Wọ́n fi dẹ́ wọ́n fi máa tọ́.
1: Wọ́n fi dẹ́ epo ò ní wo pápẹ́ ohun tó jẹ ló máa wò. Ṣùgbọ́n èyí gbọ́dọ̀ máa wò nígbà tó pé èèyàn làwa. Ọ̀pọ̀lọpọ̀ pápá ló wà káàkiri tẹ́lù mi ò ní fura tó gbogbo ẹ̀ náà ọwọ́ ọlọ́run ló wà. Wọ́n kẹ́yìn máa ní fura pé lẹ́kìn níyì tí mo yẹ kó rí ní bójú ti kẹ́yìn tó fi lọ àwọn èèyàn bí bá ṣàkíyèsí nǹkan kẹ́yìn máa pa mọ́ra àdúrà nìkan kọ́ kàkíyèsí náà gbọ́dọ̀ wà ń bẹ̀.
0: Ẹ ṣeun bàmí.
2: Ẹ ṣeun bàmí. Máa ń pa òfúra.
0: Máa pàpà kó pa mọ́ra. Ó máa lọ kó ọ sínú wàhálà.
2: Bẹ́ẹ̀ni.
3: Láì máa fẹ́ tó yòókù ní

0: mo tẹ́ pa máa lọ ní ọwọ́ ọ̀sán yìí. Ẹ jẹ́ ń bá yín sọ ìwọ̀nba ọ̀rọ̀ díẹ̀. Lóòrò ta ló wà ń bẹ̀?
1: Pẹ̀lú káàsán.
0: Ẹ káàsán sà.
1: Ọmọ tẹ́lẹ̀ náà dúpọ̀ padà láti kọ̀mánì.
0: Ok sà.
1: Mo sọ lẹ́ẹ̀kan náà pé àdìtú nílé ayé yìí. Àdìtú ni.
0: Àdìtú.
1: Kò síbi tí àwọn ní àdìfẹsẹ̀ fún kọ̀ ló dẹ́gbẹ́rin. Àwọn olùgbé bẹ̀rẹ̀ pé ìgbà táwọn mi bá gbà táwọn ọlọ́pàá débẹ̀ àdìtú ìgbà wàárẹ̀ jẹ̀. Àti ẹ̀rọ tẹ́lẹ̀ kó ti níbi tó ń di àti ní ìfẹsẹ̀ tí wọn ò tí ò rẹni gbà lẹ̀. Kò sí àdìtú ni ẹgbẹ́ àkànṣe ni pé ẹgbẹ́ ká sún mọ́ náà ká máa gbàdúrà. Kọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ kó máa fi sọ rẹ̀ sọ wà.
0: Àmì o.
1: Ó fi àbò rẹ̀ bò wá. Ẹni tí ò bá lẹ́sùn mọ́ lọ́tọ́ rẹ pé nǹkan wa yìí náà ni kó ṣe dídí àmì. Ayé yìí a sọ pé ó kú fọ́pọ̀lọpọ̀ Ọlọ́run kan sọ pé nígbà tó ń di ènìyàn tán ó nínú òun bàjẹ́. Nínú òun bàjẹ́. Olúwa yóò wá pẹ̀lú wa.
0: Àmì ẹ ṣeun sá.
1: Mísà ìrúgbìn mi.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Mo fẹ́ gba nọ́mbà yín pé lẹ́yìn ètò kí n ti pè yín. Ẹ bá fẹ́ parí programu.
0: Ẹ máa pè.
1: Ẹ máa yára pè mí ò ní fún ìdí tí fóònù kékeré mi lò. Fóònù kékeré mi lò.
0: Ẹ máa bì. Ẹ máa bì.
1: Fóònù kékeré mi lò.
0: Ọ̀rọ̀ àìsàn máa pè.
1: Mo fẹ́ wo ọ̀rọ̀ bísílẹ̀ kan pẹ̀lú mi.
0: Ok. Má pè bí ẹni tó fẹ́ fo gọ́tà bí ọlọ́tí bá ṣe fẹ́ fo gọ́tà.
2: Ẹ bá pè.
0: Ok. Ẹ̀rọ kìí tọ́lọ́tí bá máa fo gọ́tà.
2: Bẹ́ẹ̀ni.
0: Slow motion ńlá ni.
2: Kọ́ máa bá kó sí.
0: Díẹ̀ díẹ̀ o gbúdọ̀ ṣọ́ra ni. Ẹ̀jẹ̀ ń ṣe báyìí. Ohun tó ṣe pàtàkì tí bàbá ń bèèrè ni kí n pè fún ìpolówó ọjà ẹ lè pe nọ́mbà mi nọ́mbà yìí náà lẹ́ pè sí. 091 24.
2: Àbí máa bá yín tún pè.
0: 1 1 1 1 9 5 9 5 1 6 0 9 1 0 9 1 2 4 2 4 1 1 1 1 9 5 9 5 1 6 1 6 ogun ta ba tin se eje a ma fura ká fura ká sì máa ṣọ́ra ká má ba lọ fẹnu kọ níbi tí ò yẹ ká ti fẹnu kọ ayé òní mú ayé òní ṣe wá o. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ owó wa ò ní dòwó lówó lágbára ìlédùmarè gbogbo ohun tá a bá dáwọ́lé a yọrí sí rere a ní kó báyàn èèyàn náà ò ní kó bá wa lágbára ọlọ́run. Ṣé rí gbogbo ohun tá à ń ṣe ẹja ṣe ká fìfẹ́ kan àti inú kan ká fi ṣe a jọra hàn. Ohun tó le lónìí yóò dẹ̀rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan dájú pé pẹ̀lú bí ewúro ṣe korò tó àwọn ọmọ aráyé ní adùn ló ń gbẹ̀yìn. Adùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn. Ẹ ṣàmì. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ abilékọ Morẹni Kejì tí gbogbo ayé ń pè ní Kejì
2: Speak.
0: Tẹ bá tẹ sórí YouTube. Tẹ bá tẹ sórí YouTube. Ẹ tẹ Kejì Speak. Ẹ follow ẹ subscribe. Láìpẹ́ láì jìnà àwa náà ó tó máa fún yín ní àwọn ibi tẹ́ ti máa láǹfààní láti bá mi pàdé láti máa sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀rọ ayélujára. Ẹ fọkànbalẹ̀ à ń tò lọ́wọ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Razak Adéjàre àti Peter Ọmọlaniyi adúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹyìn wọn fún wa lónìí. Ayọ̀ Bami náà ló jẹ́ kẹ́ láǹfààní láti máa wò wá lórí ẹ̀rọ ayélujára Instagram níbi tí a ti wà live níbẹ̀. Ọwọ́ rẹ̀ àmúlele nǹkan tí wọn náà sì ń fojú sí tó fẹ́ fi jéèyàn díẹ̀ ó jéèyàn ó lòwú ó lọ́lá ó jẹ́ olókìkí nínú iṣẹ́ tó bá ń ṣe. Òní dánìkan ṣayé lágbára ìlédùmarè. Ọwọ́ pàtàkì lọ́wọ́ Von Mike VON. The vibe man ọlọ́màjẹ yín oyọ mo fẹ́ fún lórúkọ kan. The vibes man.
2: Mọ̀jẹ̀ yín oyọ.
0: Vibes man on Dodan. Vibes pọ̀ swag pọ̀ Von Mike. Tí mo bá ṣe ti kuro lori eto na le lanfa lati ba fun mic pade 0912411951616 e ma ti pe nsin o se se ko ma so fun yin pe switch off ntori awon eyan ma n da mi la mu ti ba tin se to
2: celebrity
0: ko easy lati je celebrity
2: ti ba ti
0: wa jade wo ni celebrity na entity ni olorun ba mi lo so mi di celebrity to adupe adupe pe okun e ja ma lo ere gbogbo tu di ojo mejo lagbara olorun ojo aja atojo esegun na ni eto bo se nlo ma nwaye lori kan ni ago kan sa ago meji sugbon ohun wa se wa lori kan ni Jordan 105.5 FM gbogbo eto te ba tin gbun MC rawo na ni ke ma gbo eyin olufe wa ebo wa witi witi tori bi ta ba kan yin si na ni ra ma pe bo eyin ni temi ni toto emi ni teyin ni toto eri oluwa gbe mi leke adebayo omo awe ni mi awa lara awe ajukudi e emi a ma pe iran baba ta lo je te laye ko wa so mo yo losan toni nigba ti olorun ba mi oba ri iro ala to science je ma fi tope ala bi ka ma re laye ki ma fi lo fun yin lo san o double

0: from Lagos, this is
1: Jordan.
0: Jésù ní kẹ́pẹ̀ mí, èmi yóò sì dá ọ lóhùn. Èyí ló mú kí ìjọ Apostolic Church àtúndá olú olóko jùlọ gbáremú assembly tó wà ní ojú irin Jumbo Land of Ọpẹ́ ìlú Àgbàdo Ogun State pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ Wednesday. Gbáremú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ Friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sọ́rí 0706661 9653 tàbí 0815242 8554. Gbáre mú o, mo ti ríre gbámú.
2: Mo sọ̀rọ̀ àṣẹ jáde sí ọ, àánú máa sọ̀rọ̀ fún ọ lábẹ́ bó tilẹ̀ ń kórí ò ní ṣerú. Lábẹ́ bó tilẹ̀ ń kórí o, gbogbo ogun ti ń pa ilẹ́kùn yẹn, ọ̀run á sọ di ẹ̀yìn mọ́ ẹ lọ́wọ́, ó kúrò nínú ìgbèkùn, ìlérí ayé ó ṣe mọ́ ẹ lára. Lọ́dínlá o, ọfà tó ń bẹ lára rẹ kò gbiná, owó ogun lára rẹ kò bàjẹ́, ó lẹ́nu ọpẹ́. Jésù olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà ni Prophet Gbadiga Ògúngbèmí nínú ìjọ àtúndá olú Apostolic Church ológo jùlọ gbáremú assembly takalẹ̀ sí ọpẹ́ ìlú ojú irin Jumbo Land. Ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ̀yin ìyanu pàjá ní oṣù di ìyanu pàjá abúlé ẹgbà ẹṣẹ́ àti wọ mọ́tò tó ń lọ sí Àgbàdo Tollgate. Àgbàdo Tollgate ẹ bọ́lẹ̀ ní alákọ̀ọ́kọ́ láti alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ Marwa tó ń lọ sí Mount Junction àbí Dálémọ́. Láti bíbẹ̀ yẹn ẹ̀dọ́pẹ́ lọ sí Jumbo Land ojú irin, Jumbo Land ojú irin ẹ máa rí èrò tìkẹ́tìkẹ́. Ọlọ́run àtúndá ló ṣe, kì í ṣe èèyàn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà, lọ́wọ́ obìnrin. Ìsọ̀kalẹ̀ yẹn máa ní agbára o, ìsọ̀kalẹ̀ yẹn ní agbára, ó ní iná nínú. Jẹ́ ń sáré súre fún wọn pẹ̀lú àṣẹ tí ń rìn lára mi lọ́wọ́ yìí. Wòlíì ló ń bá ẹ sọ̀rọ̀, gbọ́ mi, ó bọ́ lọ́wọ́ ogun. Ìlú Ayọ̀, orí Ayọ̀ tọ́ni kò máa kọ yẹn, ìlú Ayọ̀ yẹn tọ́ni kò máa dé, ìlú Ògùn yẹn tọ́ni kò máa dé, tó jẹ́ ìlú Ìbùkún, tó jẹ́ ilé àṣeyọrí rẹ, tó jẹ́ Kílání Ògo rẹ, lórúkọ Olúwa ọ̀run kò mọ ẹ débẹ̀. Gbọ́ mi, gba ìwé ìlú òyìnbó yẹn, gba America visa, gba London visa, gba Canada visa. Ọfà tí ń sọ ẹ́ di aworo, ọfà náà jábọ́ lára rẹ. Ọfà tí ń sọ ẹ́ di korofo, ọfà náà jábọ́ lára rẹ. Ó lẹ́nu ọpẹ́, ó lẹ́nu ọpẹ́, ojú ò ní tiẹ̀. Ìràwọ̀ rẹ̀ ò ní wọ́ mi, ó dìde. Ọfà

tó wà lára rẹ tí ń rìn káàkiri yẹn màmá ọfà adójútini tí ń rìn káàkiri ọfà ayẹyẹ ni agbaṣọ lára ẹni tí ń rìn káàkiri lára rẹ ó yà kó gbiná àtijẹ àtimọ rẹ kò ní ní ọ lára àwọn èèyàn ń béèrè ọ ní àtijẹ àtimọ gbọ́ mi ọ̀nà ní dímọ ẹ ọ̀nà ayọ̀ ní dímọ ẹ ọlọ́run àtúndàlú tó ràn mí lọ́wọ́ débi tí mo wà yóò ràn ẹ lọ́wọ́ o bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmì program sunday yẹn lágbára still yes àwọn èèyàn ṣì wà ní church lánàá tó ń kó àṣẹ mi ò ṣe ń lé báyìí mo ti wà lórí òkè olúwa sọ pé kí n lọ sórí òkè láti àdánrán ti lọ mo wà lórí òkè báyìí mi ò ṣe ń lé báyìí ọlá já pàdé ní ọlá ọlá màmá bàbá já pàdé mo ti kó àwọn òróró 5,000 pieces lolúwa sọ pé kí n kó lọ sórí òkè àti wà ń bẹ̀ 5,000 pieces ní òróró tí mo ti kó lọ màá kó bọ̀ ní àárọ̀ ọ̀la that's àárọ̀ Wednesday láàárọ̀ ọ̀la ìwọ ni kò pè mí gbọ́ mi bí bẹ́ẹ̀lì sọ pé ọdọ̀ òróró lémi ní orí akùn mi sí ẹ̀kún àkún wọ́ sílẹ̀ aago mi sì kún àkún wọ́ sílẹ̀ gbọ́ mi dáadáa òróró àánú yóò sàn lẹ lórí òróró ìbùkún yóò sàn lẹ lórí òróró ìgbéga yóò sàn lẹ lórí gbọ́ mi ó gbúdọ̀ rojú lórí ọlọ́run ó jẹ́ gbúdọ̀ rí tènìyàn ọ̀nà rẹ gbúdọ̀ là torí àmì ṣe sọ fún ẹ 5,000 oil yẹn fún olúwa ní kí n afáwọn ènìyàn lọ́la òróró yẹn olúwa ní kí a òróró yẹn olúwa ní kí a fún àwọn ènìyàn ní ọ̀la gbọ́ mi òróró yẹn lọ́fẹ̀ẹ́ ni olúwa ní kí n fún àwọn èèyàn mo ò fẹ́ jó mí ṣe mi fẹ́ jó ṣe kí ni ìfẹ́ jó mí ṣe pè mí báyìí dáàdì níbo lọ́dọ̀ yín mo fẹ́ wá gbòòrò olúwa jẹ́ sọ pé kí n rí àwọn ènìyàn kí program tó bẹ̀rẹ̀ ó ní kí n rí àwọn 2,000 people olúwa sọ pé kí n rí àwọn 2,000 people olúwa sọ pé kí n rí àwọn 2,000 people mo fẹ́ jẹ́ kó join wọn láti aago méje láti máa dé láti orí òkè torí mọ́tò wa máa rìn mọ́jú ni aago méje láti máa dé láti orí òkè mo máa wà nínú yàrá májẹ̀mú yẹn olúwa sọ fún mi wípé kí n rí ẹ̀yìn 2,000 ìwọ ni kò pè mí dáàdì mo ti ń bọ̀sà mo fẹ́ wá rí yín ọlọ́run àtúndàlú yóò jẹ́ ìdá ọlọ́lá ó fẹ́ sọ̀rọ̀ àánú ó fẹ́ sọ̀rọ̀ òbùkún sínú ayé rẹ mo fẹ́ jọ kó wá ní ọ̀la kó wá sáré kó rí mi fún kánsẹ́lì ó yẹ bẹ́ẹ̀ ta bá wá parí prógrámù yẹn wàá fún àmọ́ àwòrán ẹ̀ olúwa sọ pé kí á fún àwọn ènìyàn fúnra mẹ́ lórúkọ olúwa ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀ mo ní lórúkọ olúwa ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀ òjò àánú yóò yọ ó máa rọ̀ lé ẹ lórí ìrì àánú má jẹ ẹsẹ̀ ó ní tàràkà ó jẹ ní ṣẹ̀sìn aago mẹ́wàá lolúwa ní ẹ̀yìn la máa bẹ̀rẹ̀ prógrámù yẹn sọ́rí aago mẹ́wàá la máa bẹ̀rẹ̀ prógrámù yẹn a parí ní dédé aago kan aago mẹ́wàá a parí dídé aago kan máa rọ́ọ̀ṣì bọ̀ wá gbòòrò yẹn mo gbàdúrà fún ẹ lórúkọ olúwa ò ní ṣẹlẹ́yà àánú á dìde lórí ọ̀rọ̀ rẹ ọlọ́run àtúndá ló máa sọ̀rọ̀ fún ọ níbi tó o ti ń lérò ó máa sọ̀rọ̀ fún ẹ òru àánú tuntun bàbá mi yóò dálé ẹ lórí òru àánú tuntun arúgbọ́jọ́ yóò dálé ẹ lórí ó ní tọrọ jẹ ọfà tí ń bẹ lára rẹ yóò gbiná.

0: Amen.
1: Amen. To wo se ujabule dabori. Oluwa ni ke gbadura fa omo yin okunrin. Adura ta gba ke wa fi awe kun ni ola se gba mama. E fi awe kun ni ola ola Friday and Saturday. E je sari o. E ma pray. Oluwa mo ti mo church ti mo lo lana. Baba, mo je ki ri akoba so pe barabara ri ma ba ku lori awon mo mi. Se ya e gbo ti mo wi.
0: E gbadura yo.
1: Implication
0: that will require one's life.
1: May
0: I never experience
1: this. May
0: my husband never experience this. Implication that will cause this for our life.
1: May Jerry, my dear mommy, or my dear mommy, or my dear mommy, or my dear mommy,
0: or my dear mommy, or my dear mommy, or my dear
1: ẹṣẹ́ àmì kò ní wọlé rẹ lórúkọ jẹ. Àkóbá tí ipá àwọn èèyàn tí mo mọ̀ ní ká.
0: The implication that the minds of the people I know will not be able to rescue me.
1: Olúwa mọ jèjì rẹ̀ ọjà mi.
0: Lord, may heat never come to me in the name of Jesus.
1: Bàbá èèyàn lè mọ kọmíṣánná kó máa jì. Àwọn àkóbá kan wà tó pé àtàìjì wọn máa káwọ ẹyìn ni pé ipa wọn ka ilé ìjì àkóbá ti pa àwọn èèyàn tí mo ní ká ọlọ́run má jẹ́ ọjà mi má jẹ́ ọjà àwọn ọmọ mi ọ̀yà àwọn adé ẹ̀lú ládùá.
2: Orúkọ mi ni Yemisi Oladayo. Ẹ̀rí mi pín sí mẹ́ta lórí àwọn ọmọ mi. Àkọ́kọ́ lórí exam ti daji ni ka ko iwe yen wa na omo yen mo sa pe lojo na bi ma ti jade nu church pe to bye bye bye bye o ni lo to ni awon bere exam next week mo sa salaye fun o se nle mo se gugu tan ni ka se enjoy so o wa nzo fun mi ni igba won bere exam yo ni mo mi oro wa nkan kan mi okay ndo ba de so ngba to wa ya wa ora ni a to n ba ni ko won mo so re yen lori fun ko le ye yin tori gbogbo time ti exam bo won le ka rara òhun ò ti ẹ̀ gẹ́ẹ̀tì àrò wọn àmọ́ gbogbo ọwọ́ tó ń tún òun kà náà bí ìgbà tí nǹkan kan ń fẹ́ lọ lórí òun ni so òun wá rí i wípé wọ́n bóyá ìwé kan àbí kan pé ẹni wọ́n máa ń gbèwé tán máa ń yẹ òtòrò ọdún yìí ni final year rẹ̀ ó sá ní òun sá bí àwọn kọ̀wé yẹn òun fi ń kọ iṣẹ́ yẹn pé master kan sì ń bẹ natural kan ń bẹ kò gbọ́dọ̀ rí àwọn
1: tó bá rí wọn
2: kò sí ọdún tó lè lò ń sùn ó ti parí ni
1: ọparí
2: ó ní tààrà ọdún ọhún ní ń bọ̀ lọ́jọ́ yẹn òun sì ti ṣiṣẹ́ yẹn lóòótọ́ ìwé yẹn wà lọ́wọ́
1: jésù
2: ó ní ọkàn rẹ rìn ni ó ní gbogbo àwọn ọ̀rẹ́ òun gan pé
1: tiẹ̀ ti bọ̀ lónìí
2: lágbájá
1: ó ti lọ
2: olóhùn kankan sáàdùn ó ní pẹ̀ ó ní ọba ní súnmọ́ òun ọba òun bá súnmọ́ mọ́ wá rò lọ́fíìsì ó lò níwẹ̀
1: ó ti ń lọ nu
2: sá lọ bóun ṣe dé ọfíìsì wa ni kí ló dé
1: tóun tarí eégún lọ́wọ́ rẹ
2: irú múùdùwó lòún wà lónìí tóun fi bá ìwọ
1: tóun fi tóun kàn múùdùwó lòún wà tóun kàn
2: kí ló dé ó sàn sí
1: ló sàn sí báyìí
2: òun ò lè kàwé òun ò gẹ́ẹ̀tì àrò ní kẹ́ni
1: òun dárí jẹ jésù olódùmarè gbogbo tẹ́pẹ̀ ní mistake àti mistake ọmọ ẹ jẹ́ sàmì.
3: Remember people call your mistakes and your children mistakes.
1: Àìmọ̀ ọmọ tó ti lé school. Kò gbé nǹkan kan o, wọ́n kàn bàbá bà lẹ́gbẹ̀ẹ́. Kò gbé nǹkan kan o, wọ́n kàn mú mọ́ sí mú. Ẹ jẹ́ nawọ́ sí ikọ̀ sàmì.
3: Stretch for ten to the altar and say amen.
1: Oyin tán pè lójú rere ni.
3: That is what is called favour.
1: Ojú rere.
3: That favour of God. Mo sọ̀rọ̀
1: kọ́lá ẹ̀ pé olóòfẹ́ ṣe ìyọnu àgbà ọlọ́run rẹ̀ tí ìyọnu sí ọ bọ́lọ̀ ń bá yọnu sí ọ àgbà máa ṣe kí ni o bẹ́ẹ̀ ni iyonu iya re de wa mi to gbadura fun
3: e
1: wo ru mama e wo lala to se owo to sajo komo to wo school kan wa ni gbogbo e jona njo kan kini adua mama yi so lere adua re ma ni gbogbo te ba ti ni kan ma se ma se
3: na wo se pepe ni dikibi
1: ti omo re ba wa
3: anywhere your children may be
1: mo ro owo olohun si
3: I send the ace of the lord to what him oha mo
1: bere fun oju rere
3: I ask your favor of
1: o ma se o
3: maybe be not
1: ko ma se o o ma re akobi o ma re obirin o ma re okunrin o je sami ko ma da oro mi nu loruko jesu o ma re ba oro oju rere Hallelujah. O ti gbo adua, o de gbo eri. Mama iwo le ri kan o. Mo wo ran mo je nkan o baje ko to sare o. Atose si wa fun omo ye. Ni won gba ti omo ye si wa laye ti o ti ku. Atose wa fun. Ola re niyan. The day Japan ni ojo Thursday. Ra ose ti awon mo re fi we. Bi ti o ti dagba ti o le ranse fun, sa ma bo ja gbadua lori e. Ra ose dani to ra bi gbadua fun ni bi kibi to ba wa. Mama to ba di ti ta ba ti wa to ojo Friday na the same thing ni role ni ago mefa bo ni ojo Thursday yen ago mesan la ro ni mo fe gbadua fun gbogbo eniyan pe mi si number yi mo fe sure for 00297665529 second number 00334472 to ba ti de Mushi last bus stop the address bo number 27 Awoni Street off Lute Oni ilu Mushi ni ojo Thursday ni ago mesan la ro God bless you
4: with the voice for entrepreneurs.

0: wọ́n jọ ọdúnmọ́ ló ń lọ ìṣọ́ òru àwọn ọgbọ́ mi ní alẹ́ yìí ìgbà kan wà wọ́n gba bíríbírì wọ́n gbàdúrà ṣùgbọ́n kí lọ náà dá iná sí
1: àbí
0: ọwọ́ wà spiritually careless
1: ó wà rẹ̀wẹ̀sì jésù
0: kò képọ̀ náà mọ́ jẹ́ ń sọ fún ẹ ó mọ̀ pé bó ṣe ń gòkè ni àwọn kan wá ọ̀nà bó ṣe wálẹ̀ ni bẹ́ẹ̀ ni sà
1: àwọn kan dúró pé bó ṣe ń lọ yìí
0: kó wálẹ̀ bí àwọn ọmọ rẹ ṣe ń lọ
1: school
0: tá ń ṣoríire yẹ àwọn kan dúró dè wọ́n náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a máa fi nǹkan ẹ̀mí ṣeré ó yẹ kó o máa ké pe ọlọ́run lọ́sàn-án lóru àti lálẹ́ ṣé ń gbọ́ mi
1: àgbọ́yé sà
0: ẹ wá gbọ́ o ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń wálẹ̀ ọ̀nà kejì rèé o wọ́n máa kọ etí ikú sí àdúà wọn ò wá ní gbàdúrà bíi ti tẹ́lẹ̀ mọ́
1: wọn ò ní fọwọ́ dandan má dúrà
0: they will ignore prayer they will assume wọn a máa rò lókè ara wọn pé mo ti gòkè jàre mo ti bímọ náà mo ti ríṣẹ́ náà
1: tí mò ń wá ti tẹ̀mí lọ́wọ́ náà kí mo tún fẹ́ gbàdúrà fún
0: mi ò nílò àdúrà bíi ti tẹ́lẹ̀ mọ́ ohun tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nìyẹn o ìwọ kan gbọ́ mi ní alẹ́
1: yìí
0: aládùúrà ni ọ tẹ́lẹ̀ níbo làdúrà rẹ wà nísìnyí wọn kàn pariwo pé àwọn ọmọ rẹ ò rọ́nà lọ àwọn ọmọ rẹ wà lójú kan wọn ò ṣe ní wà lójú kan ṣé bó ṣe ń gbàdúrà tẹ́lẹ̀ ló ṣe ń gbà yìí ṣé àgbà mi sà ó ti kó àdúrà sílẹ̀ ó ti assume ó ti rè pé mi ò nílò àdúà bíi tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀ ni mo máa lọ ìṣòro ọjọ́ méje tẹ́lẹ̀ ni mo máa lọ bíi ọjọ́ méje ṣùgbọ́n ní ìsìn mo ti kọjá ẹ̀ iṣẹ́ rí gbogbo ẹ̀dá tó bá ti assume that you don't need prayer as before dandan ni kò wálẹ̀
1: ẹni tó bá ti rù lọ́kàn rẹ̀ pé
0: ó máa wálẹ̀
1: òun ò nílò àdúrà bíi tẹ́lẹ̀ mọ́
0: bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ sọ àṣírí fún yín ẹ mọ̀ pé inú ayé tá a wà yìí àwọn ìka ènìyàn ló yí wa ká
1: ìka èèyàn
0: bẹ́ẹ̀ ni sà ìka ènìyàn ló yí àwọn ọmọ rẹ ká ẹ sà tó o bá ń kọ́ ilé tínú rẹ̀ ń dùn àwọn kan wà tán ti kóra wọn dọ bó o ṣe ní parí ilé yẹn bẹ́ẹ̀ ni bó o bá lọ fẹ́ ṣe wedding
1: yes sir
0: àwọn kan ti kóra wọn jọ pọ̀ bí wedding yẹn ò ṣe ní ṣeéṣe
1: jesus christ
0: ṣùgbọ́n ìwọ ò mọ̀ pé o nílò àdúrà ju ti tẹ́lẹ̀ lọ ẹ jẹ́ sọ ilé fún yín ṣé a rí ní ọjọ́ tí ọlọ́run bá ti pèsè mọ́tò ẹ̀yọ kan fún ọ
1: yes sir
0: tó bá jẹ́ 30 minutes ló fi ń gbèrè tẹ́lẹ̀ sọ di 1 hour lọ́jọ́ tí ọlọ́run bá ti ra ilẹ̀ ilé fún ẹ tó bá jẹ́ 1 hour ló fi ń pè tẹ́lẹ̀ ṣé ń gbọ́ mi
1: àgbọ̀yé sà
0: sọ di 2 hours
1: kó dọ́pọ̀ ẹ̀
0: torí pé inú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í dùn sí àṣeyọrí ọmọlàkejì ojú àwọn ènìyàn ló kàn ń wò ẹ sà ọlọ́run rán mi níṣẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí a ti dìde rí tẹ wálẹ̀ olúwa sọ mi pé òun máa gbé yín dìde padà torí ìgbà ìmọ̀lẹ́ lẹ́ẹ̀ṣẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni ẹ ò déédéé wálẹ̀ agbára kan ló mú ayé rẹ̀ wálẹ̀ ìwọ ọmọkùnrin ò déédéé wálẹ̀ ìwọ ọmọbìnrin ò déédéé wálẹ̀ àwọn kan náà mú ayé rẹ̀ wálẹ̀ torí pé ó wà spiritually careless ó gbàdúrà bíi ti tẹ́lẹ̀ mọ́ ó rò pé ó nílò àdúà ṣé ẹ wá rí gbogbo ẹ̀dá tó fẹ́ tó ti wálẹ̀ olúwa lòun á gbé wọn dìde padà
1: àmì lórúkọ jésù
0: olúwa lòun á ṣe
1: kí ni olúwa lòun máa gbé wọn dìde padà
0: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ní nǹkan tẹ́ ẹ máa mú wá láàárọ̀ la kí ni mo ló ṣe
1: ó ní nǹkan tó máa mú wá láàárọ̀ la
0: nǹkan tẹ́ ẹ máa mú wá láàárọ̀ la
1: yẹ
0: tí mo bá sọ fún ọ tó o bá jẹ́ ẹni ẹ̀mí ó lè máa sọ pé ṣé kò sí nǹkan tó ń ṣe mánì wọ́n á máa wò pé nǹkan kan ṣe mí pé báwo ni mo ṣe máa sọ pé kò múrú nǹkan bẹ́ẹ̀ wá ṣùgbọ́n má kọ tí ikú sí o
1: má kọ tí ikú sí o
0: wò ní ilé mi o ìkejì ẹ̀yin tẹ́ ẹ wà lókè tẹ́ ẹ fẹ́ jábọ́ ní àárọ̀ la ẹ tètè dé giga loluwa
1: baba woli sir
0: o to buruju laye
1: yes sir
0: ni pe keyan ti ni shop gba kan ko ma ni shop
1: mo warden ti o ni shop mo
0: keyan ti ma gbe duplex sele ko wa ma gbe room keyan ti lowori ko ma lowo mo
1: ko ma to owo lowo
0: yi ikan to buru to laye ko si o le je ki eniyan ko pare sugbon wa gbo mi daada ni ale yi
1: yes sir
0: o dede gbo mi ona kan ri pe oh yala ni to wale aye lo me wale je ki ye re si ni ale
1: je ki ye re
0: o ti oluwa ni kemu wa ni aro la ko se so lori afefe tori pe ijile ni iwo ni ko ma pe awon okuku ma nje ki eyan gbo oro yi bayi sugbon won o ni je o pe agbe phone dada won o ni je o pe ma je ko kuku die lowo elomi to ma pe atugbo okuku to nyo lenu won o ni je o wa ma jade alowo na ro ra e ma pe ni ale yi baba lo se kese
1: yes sir
0: mo nbo la ro la tori ni ago meje la ro la
1: e
0: sa so sha ti kun ise igbe dide ni ola ise kini mo gbe
1: ise igbe dide
0: o de si eda kanu aye ti o fe dide
1: ko si ro nbe sa
0: tori na ibi kibi to ba ti nbo la ro la
1: yes sir
0: to ba ti de ogba ogba agege so for na gara gbe church baba lese kese lo lo ni moju sola legbe oje mekun to ba di agege pen cinema lo de agege pen cinema so for lo gara pe church baba lese kese lo lo ni moju sola legbe oje mekun ma gbagbe so ori friday ose yi friday to n bo ojo merin edi ani iso oru abami
1: ise oru abami
0: bani iso oru ye ma le igba te ba de lola ni ma so asiri iso oru friday fun yin sugbon gbogbo eyin te fe dide pada eyin te fe ki oja yin dide pada eyin te fe ki awon omo yin dide pada eyin ti e fe kuro nipo ile le te wa e ma pe ni ale yi baba lo se kese mo nbo la ro la kini oluwa ni ki mu dani o ti ma so pe ko toluwa ni ko mu dani yen mo fi olorun be ma foju di o ma da ja e tete de ni aro la to ba de la aro la iwo gan to ba tin de ni wa ti mo pe o ma dide pada ko de si agbara ye kan to ma le da pada si tale
1: amen to no let be like baba woli lese kese fara won yi friday ojo kejo yi ni o Friday ose ta wa nu re gangan to number yi ni
0: sugbon la ni gbogbo eniyan
1: nbo ni gbogbo eniyan nbo
0: la la Friday ni show
1: Friday ni
0: show sugbon la ni gbogbo eda to ti goke to wale
1: yes sir
0: ni kan tete de sugbon e ma pe ni ale yi mo nbo la ran la kini ki mu
1: dani awon ero bani soro yi ni opo to da soro baba woli lese kese te mo pe si 080-69-63-3352 tabi 080-29-17-86-78 080-29-17-86-78 ati 080-84-10-15-29 080-84-10-15-29 ah nere ju bayi lo o fun teni lori eto lese kese oluwa to be lo ba le mi nje o omo baba ti nje o delicate gbogbo eyan ti mo si mc giga loluwa alohun tolohun oni en to baba woli loruko woli yo jere woli ire ni temi ati tire o alaafia ni

0: Ẹyin alaye, ẹ kí hallelujah.
1: Hallelujah.
0: Gbogbo ẹyin bẹ́ẹ̀ mọ̀ pé alẹ́ yìí lálẹ́ yìí àná yé. Hallelujah, ẹyin ọkọ̀ wá túbọ̀.
1: Hallelujah.
0: Ẹyin bẹ́ẹ̀ mọ̀ pé ìgbà pàdé tálẹ́ yìí máa yàtọ̀ nínú ayé yìí ju tàmí lọ. Ẹ kí
1: hallelujah.
0: Omi ẹjọ́ ìṣẹ́gun, òun wọ ojú àánú lọ. Ó mọ̀ pé ó máa ṣẹ́gun ogun tó ń gbé ọ káàkiri. Ó mọ̀ pé ó máa borí ẹ̀ ìyá àgbà. Ó mọ̀ pé ó máa borí ẹ̀ kó ní wá gbàdúrà lásán. Hallelujah, ẹyọ ọkọ wá túbọ̀. Gbogbo yẹ sọ pé olúwo ṣe o. Ẹ pariwo ẹ sọ pé Jésù ó ṣe o. Gbogbo ẹni tẹ́ ẹ gbọ́ mi lálẹ́ níbikíbi tẹ́ ẹ ti gbọ́ mi. Nǹkan ni mo fẹ́ bèrè fún yín, má jẹ̀mú aṣẹ́gun èyí tó máa ń jẹ́ kó gbó dà láti láyé ènìyàn. Màmá wo sọ̀rọ̀, orúkọ Jésù kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Kó bà lé ọ. Aláì mo fẹ́ tó gbàdúrà. Olúwa ní ká fi ogun afiniṣẹ́ lẹ́yàkú. Ogun kí ni mo pè? Ẹ pariwo ẹ sọ pé ẹ̀yin má jẹ̀mú afiniṣẹ́ lẹ́yà. Báwọn tó wà níwájú ni o bá lè sọ̀rọ̀, ìwọ wá sọ̀rọ̀. Ìwọ náà mọ irú ipò tó ń là kọjá. Ìwọ náà mọ bó ṣe ń ṣe ẹ. Ìwọ náà mọ bó ṣe ń ṣiṣẹ́ tí ò lérè. Ìwọ náà mọ bó ṣe láwọn èèyàn tí wọ́n rántí ẹ. Ìwọ náà mọ bó ṣe tó rẹni dá sí ọ̀rọ̀ ẹ. Ìwọ náà mọ bó ṣe ń dá nìkan run tó jẹ́ pé ìwọ ni. O wá mọ̀ pé ọkọ tó fi ẹ lẹ̀ yìí tí ò dá sí ẹ. O wá mọ̀ pé májẹ̀mú kan ló sọ wọ́n òdì sí ọ. O wá mọ̀ pé àwọn ọmọ ẹ tó rí tó ń gan wò wọ́n lójú yìí tí wọ́n jẹ́ èèyàn yìí. O ṣàìmọ̀ wípé ọwọ́ májẹ̀mú kan ló sọ wọ́n òdì sí ọ. Ẹ̀yin májẹ̀mú àfiniṣẹ́ lẹ́yà ni olólùwà wí. Ẹ̀pọ̀ májẹ̀mú tó wọnú ayé ẹ tó ní ọmọ máa tì ẹ lójú, ìrìn àjò ẹ máa tì ẹ lójú, ayé rẹ máa tì ẹ lójú. Oyè sàmí ó yá kófò jáde lára. Bíbélì wípé májẹ̀mú tẹ́ bá ikú dá ni yóò dúró. Olúwa wí fún mi pé àwọn ènìyàn ti wọnú májẹ̀mú wọn mọ̀. Olúwa wípé kí n fàya lára wọn. Sọ pé fàya lára wọn. Májẹ̀mú ìtìtú tí mo wọ̀. Tí mi ò mọ̀. Tó o bá pariwo kò sí ọlọ́wọ́. Sọ pé fàya. Ìwọ májẹ̀mú ìtìtú. Èyí tí mo wọ̀ tí mi ò mọ̀. O yà pé Jésù ó yà tó. Ẹ̀bùn bàdé ló ń gbà yí o. Ẹ̀bùn bàdé ló ń gbà yí o. Ẹ̀bùn ọjọ́ ìbí ló ń gbà yí o. Mo wá lórúkọ Olúwa tó padà jẹ́ kí ìyanjú láyé. Gbogbo ibi tí ọmọ ẹ wà. Orúkọ Jésù májẹ̀mú tó wo Fẹ́mi dáná yìí. Orúkọ Jésù kó bà mí ọ̀. Orúkọ Jésù kó bà mí ọ̀. Bí Ọlọ́run ò bá rí mi wòye ò ní gbọ́ mi. Màá kàn dá lárìkiri ni. Èpè ilé bàbá mi ní kí n dá lárìkiri. Ọ̀dìgbà tí májẹ̀mú dé, ó tú ọwọ́ èpè lára mi. Mo ró májẹ̀mú yẹ sí ọ̀tá mọ́ tọmọ tọmọ tọmọ. Ọwọ́ èpè tí ó jẹ́ táwọn ọmọ rẹ̀ ó pàdé olóore. Ṣé ta ló ṣàmì? Orúkọ Jésù iná tu lára. Iná tu lára ọmọ. Iná tu lára. Iná tu lára. Iná tu lára. Iná tu lára. Iná tu lára. Àdá ló gbọ́ pé wọ́n ní kí gbogbo èèyàn fi gbàdúrà. Ẹ gbọ́ pé ètè tó gbé mi lọ ságíjù. Ìyá Jíbáde ìwọ ni kò gbàdúrà o. Ètè tó gbé mi lọ ságíjù. Agidù mọ́ pàtó olóore. Tó kó ìlú àtàwọn ọmọ mi sí. Ó yá okò yẹ já lára. Yàgbà obìnrin yìí bẹ̀rẹ̀ pé ìdè já. Àwa sì yọ. Ẹ̀yin wo lẹ máa jáde lágbèjò. Ẹ̀yin wo lẹ máa pàtó olóore. Gbogbo ìwọ ọlọ́run tó gbé Fẹ́mi dáná jáde gbé mi náà jáde lágidù mọ́ pàdé olóore ariwo yẹ máa borí ibi tó bá wà nílé ó yàdùn.
2: Ìgbé ọlọ́run bàbá mi.
0: Ó yà pàdé ogun ìdílé wa. lọ́wọ́. Ilẹ̀ kùtù wọ́n ti máa tí ò jẹ́ kó já gbangba. Ilẹ̀ kùtù wọ́n ti máa wọ́n mẹ́ tí ò jẹ́ kó já gbangba. Mo fi máa jẹ̀mú ìbí mi gbàdúrà. Ilẹ̀ kùtù yẹ ṣígbà. Ilẹ̀ kùtù yẹ ṣígbà.

0: olúwa lọ́rùn mú ẹrùpẹ̀ ilẹ̀ ó fi mọ ènìyàn ó dẹ̀ mí ẹ̀mí ìyè sínú ẹ̀ bí bẹ́ẹ̀ sọ pé ohun àlùmọ́nì gbogbo ó tinú ilẹ̀ jáde wá agbára ń bẹ nínú ẹrùpẹ̀ torí pé ẹrùpẹ̀ ló di ènìyàn bá mi bu yẹ̀pẹ̀ díẹ̀ sínú omi ìwẹ̀ yẹn sáré lọ bu bá mi bu yọ̀ díẹ̀ sínú ẹ̀ tó bá ti di ẹni tí after one.
1: The teams in making you the best entrepreneur you can possibly be. Yes, sir.
0: Yeah, pata. Lẹ́yìn tó bá ti ka Psalm 24, lẹ́ẹ̀kan sínú omi yẹn. Lálẹ́ yìí. Ohun tó bá fẹ́ lé ayé ẹ̀ pata. Tó o fẹ́ pátápátá. Bèrè sínú omi yẹn. Anything after 12. Lóru ẹni. But make sure pé kò sí ẹ̀wù lọ́rùn ẹ. Wà lé ò tó wáyé nígbà tó bá ń bèrè sínú omi yẹn. Ka Psalm 24 sínú omi yẹn. Wọ́n bèrè gbohun tó fẹ́ nínú oṣù kẹjọ. August. Tá a fẹ́ mú lóru ẹni bèrè ohun tó fẹ́ síbẹ̀. Tó o bá bèrè tán, má lo kankan o. Má lo ọṣẹ o. Mu díẹ̀ nínú omi yẹn lọ fi tó kù sanra kò fi wọn inú ilé. Wà á rí rí ayọ̀ tó máa wọnú ayé ẹ̀. Inú ayé àwọn ọmọ ẹ tó máa wọnú iṣẹ́ ẹ tó máa wọnú ilé ẹ nínú oṣù August. Mo dẹ̀ sọ fún pé iṣẹ́ tó lúwa ní kẹ́ ṣe yẹn. Mo níṣẹ́ yẹn ò lérò ẹ má gbàgbé o. Ibi tí mo ní kẹ́ ẹ lọ parí ẹ̀ sí lénìí lálẹ́ òní ó pé jù ẹ má gbàgbé. To 11 làwà yìí tó bá ti gbàgbé mò ń rán ẹ létí báyìí. Má jẹ́ kó di after 12 kó tó ṣe má ba iṣẹ́ ọwọ́ ẹ̀yẹn jẹ́ ìtorí kò lẹ́rọ̀. Ẹ̀yin náà sẹ́gbọ́ testimony lénìí. Ẹgbọ́ ẹ̀yin náà gbọ́ ẹ̀rí lénìí àwọn tó ṣiṣẹ́ yẹn. Ẹgbọ́ ẹ̀rí tọ́ ni àwọn tó ń fayé lẹ̀. Wọ́n á máa fayé lẹ̀ ni nígbà wà ní ọ̀rọ̀ ẹ̀. Kò lẹ́rọ̀. Wọ́n á máa fayé lẹ̀ ni. Ìdájọ́ Ọlọ́run ló dé. Ìdájọ́ Olúwa. Kò yá lógún ọdún o bó pẹ́ bóyá o wọ́n gba èrè wọn. Ọlọ́run ló gbé ìdájọ́ ẹ̀ dé. Ọbọ̀ tó máa ń fi òkè dààmú ọlọ́gbọ́n. Ó wá lórí ọ̀fẹ́ báyìí. Wọ́n ní àwẹ̀ lọ́la. Ẹ mọ̀ pé kọ̀ọ̀kan tẹ́ ẹ kó wá mo sọ tẹ́ ẹ máa bù sí. Mo ní kẹ́ ẹ buyọ̀ sí. Láàárọ̀ làbó ṣe ń gbọ́ mi tó bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́ra kọ̀ọ̀kan méje. Lọ́ra kọ̀ọ̀kan méje. Ìwọ náà buyọ̀ sí. Pẹ́jọ́ pé kọ̀ọ̀kan méjèèje yẹn pé iyọ̀ kan gbogbo ẹ̀ lára buyọ̀ sí kíní ìkejì. Wá pápọ̀ dì sí láìlọ́n. Wọ́n wà nínú àwẹ̀. Bayama Kábù Atami Atajin Atafi Aruwa Mia Kava. Wà nínú àwẹ̀. Bíríkì àwẹ̀ láago méjì lálọ́la Sátọ̀dé. Ọmọ tó máa tọrọ. Ohun méjì ni wàá tọrọ lọ́wọ́ lọ́run. Ohun tó máa fi gba kábíyèsí ó ṣe arúgbó ọjọ́. Ó ṣe Jésù. Ohun tó máa fi bíríkì àwẹ̀ lọ́la. Tó máa fi bíríkì àwẹ̀ èmi ni màá sọ. Mo sọ pé nọ́mbà ẹ wọlé o. Wára kankan bílẹ̀ méje o. Rà o tó bá nífẹ̀ẹ́ rẹ o. Tó bá nífẹ̀ẹ́ rẹ tó o fẹ́ dìde. Wọ́n náà fẹ́ lọ sókè. Ẹ mọ̀ pé ohun tí mo fẹ́ fún àwọn ènìyàn tí mo sọ fún wọn. Wọ́n máa dìde. Wọ́n á dìde pátápátá ọjọ́ méje ni. Má fi lò. Láàrin ọjọ́ méje yẹn wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ Jésù ni. Olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ ìpínlẹ̀ gbàgbọ́ wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàrin 7 days yẹn. Wàá dúpẹ́ láàrin 7 days yẹn. Wọ́n ní kò sẹ́ni tó dàbí Ọlọ́run láàrin ọjọ́ méje yẹn. Bàyá kùtù àmì àgbàsà àmì àkọ́fì ní àjàǹdàfíà. Ó ṣe Jésù. Wàá wá bíríkì àwọn ẹlẹ́ago méjìlá lọ́sàn-án. Látàárọ̀ láì má bèrè ohun tó fẹ́ nínú oṣù yẹn o. Dèrà kọ̀ọ̀kan búyọ̀ sí kọ́ má bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n bàjẹ́ àti ìdìde kọ́ ló mẹ́ta. Ìdìde kọ́ ni most important thing. Kọ́ má lọ fà ẹ́ wálẹ̀ náà ni. Láṣẹ ní ká mú ọ̀tá ẹ̀ kú ọ̀nà. Ẹ̀yin tẹ́ ẹ̀ wá rí iṣẹ́ yẹn ṣe. Iṣẹ́ abẹ́rẹ́ yẹn. Tọ́rọ̀ bá kan òkè tó bá kanlẹ̀. Ó níbi tá à ń gbé kàtó. Àwa ti ṣe a ti parí iṣẹ́ yẹn. A ti parí ẹ̀ lénìí. Iṣẹ́ ìgbédìde ló kù. Èyàn ò lè ṣe kó má dìde. Bá a bá gba wálẹ̀ tán tẹ̀lé ayé ẹ̀ mọ́lẹ̀ pátápátá dìde. Lákọ̀ọ́kọ́ méje kó buyọ̀ sí. Ohun tó máa lọ pẹ̀lú èmi ni máa fún ẹ ó ti rẹ́dì. Iṣẹ́ ọjọ́ méje ni ó dẹ̀ ní àwẹ̀ ọjọ́ méje. Bọ̀ wá dì.

0: de wa na ro wa ko ni oduko to wa o ni rakoro mo en to ma fi igbin awon awon ota to fi igbin pari ise sori aye e pe bi igbin se rakoro ni ka ye ma rakoro olohun ti o ba ri woli to ma gba bo se ma ba ku ni e na wa gboro mi wa gboro mi inu we lukori karun we lukori karun lati verse number 1 bibe ni so pe bi Jesu Oluwa tin ko awon mo eyin o wa lori okun lori omi bi e so pe ori oko meji ikan je ti Simoni Peteru sori oko elekeji omi ti mo ni ka gbele yen pelu ti mo ni ka buyo si ati iyepe yen mo nbo lori e o tori ale ile ma fi yen sora leni ti after 12 le ma bi sora now ori oko meji bele wa so pe o wo oko Simoni Peteru bo bibeli o daruko en to ni oko elekeji bo bi so pe awon meji won tin fo awon won ki lo fa ni pe ba so to fa fun to bi fo awon won igba ti Jesu wa to wa ko awon meyin ton o wa face Simoni Peteru pe o wa so fun pe awon to n fo yen o tun mo si pe o ti siwo ise now ju awon yen sinu ibu ma gboro mi obi ti mo lo re o ohun ti olodun de fe se fe lojo sori ki o le ma believe mi lale yi ki se gbogbo problem la dura man solve that is a fact gbogbo problem ko lo nilo awe ati adura fun o ohun ta fi gbe mi dide niyan o lati re sin pada bayi wa gbo testimony awon tolorun ti lo mi fun lenu gba ti ati bere yi ko ye ko gba fun ota lati lenu oro lori e be so pe o wa so fun Peteru pe ti awon esinu ibu ibe ti mo lo re ma ba mi lo o Peteru wa da Jesu lo n pe o ni oluko ni gbogbo ru ana la fi sise sugbon a le mu nkankan bi Simoni Peteru pe fun Jesu loru pe gbogbo ru awon sise e de mo pe oru leja ma rin eja ma n beru ati rin losan toro mo pe osan ni awon eyan ma no ni anfani lati jade ju now just what fun Jesu pe sugbon nitori oro re ma ti si ibu bi be so pe o ti awon yen sinu ibu but o ko akopo eja awon de ya now o to surprise mi re o sori the same place ti Peteru tin fo awon yen the same place na ni Jesu ni ko ju awon si the same place lo ju awon si to ti ko eja ti awon ya ibo la awon eja yen ti wa o tumo si pe awon agbara kan wa ti won fi akoko Peteru sofo won je ko sise won je orere won ton se fun eniyan they are disturbing you won kan di won kan waste ojo ori eni sori to ba mura soro ara e to ba mura lati dide bọ́lọ̀ ṣe rán wa sí ẹ̀yìn ọlọ́run kì í tọ̀run sọ̀kalẹ̀ wa o èèyàn ló máa rán bọ́lọ̀ ṣe rán wa sí ẹ̀yìn ìgbìyànjú ènìyàn lọ́wọ́ máa ń tì lẹ́yìn o má dúró kí wọ́n balẹ̀ ayé ẹ̀jẹ̀ torí pé tán bá ṣe ní ti tí ò da fún ẹ wọ́n á tọrọ ìdáríjì o aláforíjì dẹ̀ lọ́lọ́run tán bá separate marriage wọ́n á béèrè forgiveness ọlọ́run máa forgive wọn tán bá pa odidi èèyàn wọ́n á béèrè forgiveness ọlọ́run máa forgive wọn tọ́ bá da iṣẹ́ ẹ̀rú tọ́ fa ẹ̀ wálẹ̀ wọ́n á béèrè forgiveness ọlọ́run máa forgive wọn torí pé aláàánú ni ó ní bíbélì sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ké pé orúkọ olúwa la ó gbàlà tí àwọn tó bá ṣe ìkà fún ẹ tọ́ da marriage ẹrú tọ́ da business ẹrú tọ́ da ṣọ́ọ̀bù ẹrú tọ́ fa ìsàn sí ẹ lára tàbí tí wọ́n pa ẹlòmíì tọ́ bá ké pé olúwa olúwa máa gbà wọ́n là tó tún bíbélì sọ nìyẹn pé ẹnikẹ́ni tó bá ké pé olúwa la ó gbàlà bíbélì sọ pé ọwọ́ olúwa kò kúrú láti gbà ni onígbàjùgbọ́n ìṣedédé wa tó wá lọ bá ọlọ́run lọ́run máa forgive wọn wọn pa nábótì áàbù pa nábótì áàbù lọ bá ọlọ́run ọlọ́run forgive nábótì o ọlọ́run forgive nábótì ọlọ́run forgive áàbù rádà áàbù ló pa nábótì ó dẹ̀ lọ bá ọlọ́run bíbélì sọ pé áàbù sùn bí àwọn bàbá ẹ̀ ti ń sùn lọ́ka ìwé ọba kínní orí kọkànlélógún from verse number 1 aabu sùn bí àwọn bàbá rẹ ti ń sun tíbélì sọ ni ó túmọ̀ sí pé wọ ìjọba ọ̀run ó dẹ̀ pa nábòtì ó dẹ̀ pa gbé if they kill don't allow them to kill you if they kill you they will ask for forgiveness ọlọ́run dẹ̀ máa dáríjì wọn torí pé aláàánú ni ìwọ ni kò dìde lórí ọ̀rọ̀ ayé ẹ má jẹ́ kí wọ́n ba ayé ẹ jẹ́. Olu wa ti fun wa ni solution tam ka ye awon eyan da tam ka ye awon eyan ni tumo eyin de ri ise eleyi se e je ke fun yin lanfani to lorun to so fun yin laleyi eyin le ma lo ta ba pari e ma fo ni ori ategun mo tin so yi ti o ba sise woli olorun ko ni mi woli ni baba ni woli ni ya mi eyin de ri torogbo ise ati ti abere yen se eyin tutu le ma lo ta ba te ba pari e ma bo to ni be se ma se oni sam de bodo kasi sam me ta le ma ka so de ni be se ma ka o da ni bi te le fo si o ni be se le se to on to wa lara e le ma baje ogun ogun to nse e o le ma lo problem to ni gbogbo eyin nigba to fi nigba ta ba pari e to ni bo se ma se gbogbo to wa lara la ma ko sinu eyin yen ohun to wa lara e to n de lam to fi sare la ma ko sinu eyin yen ta ba ko sinu eyin yen ton ta ba pari e fun e pelu sam to gbadura si to ba fo eni to se nkan yen si e lara to ba ti fo gbara nkan yen lati nu eyin yen o ma pada sinu aye eni to se fun eyin o lanfani lati se yen so that ise igbedide se so that to ba dide ko ma ba fa iwale mo tori to ba dide na tawon to fa iwale si wa laye to si ni agba to nlo lori e won a tun pada fa iwale o lati bagbara won je ko ba nkan won je na so lora kankan ibile meje ra kankan ibile meje buyo si eyin te ti wa sibi eyin te ti se e ko pade mi la eyin te ti se e lora iyo e lora kankan ibile meje buyo si ma fun ni ise to ma lo pelu e ise igbedide wa dide ton eyin te ti se se ise orogbo ta se tori pa ti pari e ni mo so ni ori abefe tori pa ti pari e ise orogbo ati ise ati se abere yen ta se eyin te ri se ere yin tutu e mu pade mi lola ka ma ko on to wa lara yin sinu e problem wa re ma a bo sinu eyin yen to ba ti fo eyin yen problem e ma lo so de to se ni problem yen si e so that ta ba ti se igbedide fun e a le down lara e ko ni le du sare lai peak a number 2 to ba dide na won le pada fa e wale wa ni testimony o mi te wa gbe sile fun ke bu yepe si ti mo ni ke bu iyo si pe ma fi bere nkan te nfe le oho anything after 12 le ma fi sonra august la mo fe gbadua sinu omi yen ako iwe re pe egbe ori nsoke yen nu ona ki a de gbe nsoke yen le kan ayeraye bibele so pe ohun oluwa mu o lagbara bi ara o fagi kedari ya ti gile ba loni ya akọ iwe rẹ pe ohun rẹ nbẹ lori ọpọlọpọ omi aṣa akọ pe ohun rẹ ni ọlọla ninu ade kọ iwe rẹ pe li atete kan ṣe ọrọ wa pẹlu ọlọhun ọlọhun dẹli ọrọ naa mo rọ ọrọ iwosan ọrọ iṣẹgun tamu ki aisan lọ tamu ki ọna la tamu ki ami ọta ko ki ikorira ko ko ki ikú ojiji ko ko mo rọ sinu omi yẹn to ba ti fi omi yẹn wẹ gbogbogun ayé ẹ pátá lorúkọ jésù kò fi ayé ẹ sílẹ kogun náà kò ṣẹ kọmi yẹn bí ẹjẹ jésù bó ṣe fi ń wẹ kọnà kò la fún ẹ testimony tó ń fẹ kó tẹ ẹ lọwọ ntó ń fẹ ti expect bó ti ń fomi yẹn ṣọra of august gbogbo orí ayé ẹ pátá kó orí gbà ẹ fàtàkì ọ̀run ṣí Isaiah 43 verse number 19 behold I will do a new thing and I'm going to open a door from the desert I'm going to make a way from the wilderness and I bring out water from the desert ọ̀rọ̀ yẹn ṣe mú ẹ lára ọ̀nà là fún ẹ nínú oṣù august wà á rí àánú ọlọ́run gbà in Jesus name máa ma retí ẹ láàárọ̀ ọjọ́ sunday anywhere tó bá ti ń bọ̀ wọ́n má tó àgbàdo ìjayé bọ́lẹ̀ ní ìjayé bus stop wá gbé ọ̀kadà pé o lo church power ororo tabi church bishop adebowale e ma gbagbe awe te ni laaro la ma break in 12 e torun te fe lowo olohun wari anugba number ko so ni mo fe pe 081 30 47 63 70 for the last time 081 30 47 63 70 ma pe ti number ma fi wole ti o ba wole ni ale yi jẹ́kọ̀ wọlé lápẹ́ dáàdì ẹ la máa ṣe báyìí kí la tún máa mú wa àti pé iṣẹ́ tẹ́ sọ fún wa yìí báwo la ṣe fẹ́ ṣe má pè tí nọ́mbẹ̀ tó máa fi wọlé.
1: From Lagos, this is Jordan. This is Jordan 105.5.
2: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Orúkọ Ọlọ́run bá mo fẹ́ kí yín gbogbo ibi tẹ́ ẹ ti láyọ̀ láti máa gbọ́ ìkànnì yẹn tún kábọ̀ sórí ètò àṣeṣe lórí rédíò. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nílé agbára náà ni wòlíì ìgbàyìtọ́ lọ́hún lò fún ìran ta wà yìí gọ́gọ́ Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Bàbá ẹ súre fún wa.
0: Jacoba
2: mímọ́,
0: Jésù Kristì
2: mímọ́,
0: Michael mímọ́, Ọlọ́run tí ń jẹ́ àṣeṣe, gbogbo ilé Jésì, ajáde má tán lé, ọba tó gbéra rẹ̀, tó tún lóyún ara rẹ̀, ó tún sọ rẹ̀ lórúkọ, oúnjẹ Ọlọ́run, oúnjẹ Jehovah, oúnjẹ Allah, oúnjẹ Shineke, oúnjẹ God, bàbá gbọ́ pẹ́ wa, jíjáde lónìí fún àwọn èèyàn tó gbọ́ mi. Má jọ sunkún.
2: Ami.
0: Wíwọlé wọn jẹ́ kọ́ mọ́pẹ́ wọ̀.
2: Ami.
0: Má jẹ́ kọ́ mẹ́kún wọ̀.
2: Ami.
0: Àwọn ilé kan wà tí omi jẹ́ wà, Olúwa jẹ́ kẹ́rin wọ̀ bẹ̀.
2: Ami.
0: Àwọn ibì kan wà tí gbèsè sápamọ́ sí, Olúwa lè jáde.
2: Ami.
0: Àwọn ibì kan wà tí ìtìjú wà, Olúwa lè tìjú.
2: Ami.
0: Àwọn ibì kan wà tí ọ̀nà dí mọ́, Olúwa là fún wọn.
2: Ami.
0: Àwọn ibì kan wà tí ìnira wà, Olúwa lè nira jáde.
2: Ami.
0: Àwọn ibì kan wà tí ìpọ́njú wà, Olúwa bá ìpọ́njú yẹn
3: lọ. Ami.
0: Àwọn ibì kan wà tí wọ́n di ẹrù tó wọlé. John 11:28 sọ pé wá sọ́dọ̀ mi ẹni tí gbogbo ẹni tí ó ń ṣẹ́ tí ìṣẹ́ta dẹrù wọlé lórí bàbá wa rẹ̀ ẹni tán dẹrù wọlé lórí Olúwa sọ ẹrù náà kalẹ̀. Àwọn àjàgà tó fi kọ́ wọn Ọlọ́run Olúwa bọ̀ dànù. Ẹni ẹlẹ́nu ò ní gbàṣe. Ẹni ṣe ẹsán. Ẹni pasán. Ẹni ṣàìsàn. Ẹni ṣọ̀fọ̀. Orin ọpẹ́ atọ́sí. Ẹni kọrin ẹkún o. Májẹ̀múṣẹ́. Ọkàn yín balẹ̀. Ẹ lu yọ. Ẹ mọ̀ ṣe. Ẹni da láìlú. Jésù lọ wa.
1: Bàbá èyí ni ọjọ́ Ṣẹ́gun Tuesday. Kí ni àkórí ọ̀rọ̀ tá a fẹ́ fún aláìní?
0: Bíbélì sọ pé gbogbo ọjọ́ ló burú àdúrà ló ra gbà padà.
3: It's by prayer we redeem each day.
0: Ẹyin Ọlọ́run ẹja gbàdúrà.
3: Let us pray.
0: Àkọlé ọ̀rọ̀ wa lénìí ni ó ti gbé ọ̀rọ̀ tó sì tó bí
3: jáde.
0: Àṣetà aláṣetàlù jẹ́ ká máa lájọ. Yorùbá lọ pé jíjọ jíjọ kẹrẹ ọjọ́ tọ́ kẹrẹ pé bí sùn ló pọ̀ jù. Ọ̀tẹ́ ò jẹ́ ká mọ̀ rẹ.
3: Ẹni mi àbúrò aláwọ̀ sùn mọ́ the real friend.
0: Ojú ni ojú kọ́ ni ọ̀rẹ́ wa, inú lọ̀rẹ́ wa.
3: Friends are internal, not outward.
0: Inú lọ̀tá wa, inú lọ̀rẹ́ wa. Táwa lọ̀tá, ta
3: lọ̀rẹ́. Who is enemy and who is a friend?
0: Ẹni ọmọlọ́run ẹja gbàdúrà
3: ìjà. Let us pray very well.
0: Lẹ́nu jọjọ́ Ṣẹ́gun.
3: Today be Tuesday.
0: Ogun alẹ́ ni má dẹ̀yìn.
3: All the enemy pursuing
0: me. Olúwa má jẹ́ rí mọ́.
4: Ilé ọjọ́ Ìṣẹ́gun, ogun alé ni má dẹ̀yìn, má jẹ̀rin mọ́ láyé mi. Gbogbo ogun alé ni má dẹ̀yìn, ora má jẹ̀rin mọ́, má jẹ̀rin mọ́, má jẹ̀rin mọ́, má jẹ̀rin mọ́, má jẹ̀rin mọ́.
0: Ẹyẹ mọ̀ lẹ́jà gbàdúrà o.
3: Let us pray.
0: Àwọn ìjì oru àti ọ̀sán àti alẹ́.
3: All the problems that we are facing morning day and
0: night. Ìtì máa ń sọ̀ndọ̀ ní òhò.
3: That make us to be naked.
0: Ẹ gbàdúrà olúwa dáwọ́ ìjì tí mi.
3: That
0: ìjì tí mo mọ̀.
3: The problem I know.
0: Àti tí mo rí.
3: Or the one I didn't see.
0: Àti tí mi ò rí.
3: You are seeing.
4: Gbogbo àwọn ẹni tí mo wà ní
3: ìlú
4: mọ̀. Ẹ dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró dáwọ́ rẹ̀
0: ẹyin ẹja gba yan ṣiṣẹ ti wọn rojo.
3: People are working but there is no gain.
0: Bora agbára kan àti nkwe.
3: There is a power that is taking all their for the work.
0: Àwọn kan dẹ̀ wà tó ń ṣiṣẹ́.
3: And some are working.
0: Wọn rojo owó.
3: They could not account for it.
0: Wọn àdàrí èrè.
3: And they no know the what to do.
0: Agbára tó kó irinṣẹ́
3: mi. Power that is packing all their gain.
0: Èyí tó sọ mí di oníṣẹ́.
3: Turn me just to be working.
0: Olúwa ẹ̀fà tù.
3: Oh Lord, I put it.
0: Oye.
4: Ẹyin agbára tó kó irinṣẹ́ mi pamọ́.
0: Bá ti atogun ẹ̀rí atogun oṣó atogun àjẹ́ atogun emèrè àti babaláwo àti ti wòlíì àti tàfà àti ti àjẹ́ ẹnìkan ṣàmì ò níri mọ́ agbára tó fẹ́ gbaṣọ ọlọ́run ẹ ò níri mọ́ ọ̀nà rẹ̀ dẹ̀ máa là ó máa lùyọ ó máa mọ̀ ṣe ó ní ṣàṣedànù in Jesus name. Orúkọ mi ni Prophet Dr. MS Fabi JP Baba Possibility. Ohun ti mo mú tọ̀yìn lé ní ni ó ti gbé ọ̀rọ̀ mi ó dẹ̀ tó kọjá
3: ní.
0: Kí ni ọ̀rọ̀
3: wet
0: ni wọ́n gbé mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àgbẹ́kẹ̀lé àti àdáwọ́lé àti èrè téèyàn lè jẹ tó lè yàn lè gbé rẹ̀ lówó onílé oníṣọ́ ṣùgbọ́n tó bá ti gbé ọ̀rọ̀ yẹn mi iṣẹ́ nìkan ló kù. Ọ̀rọ̀ ni èrè iṣẹ́ èèyàn ọ̀rọ̀ ni ìtẹ̀síwájú èèyàn tó bá ti wá gbé ọ̀rọ̀ yẹn kò sí nǹkan kan mọ́. Jóòbù tó sọ̀rọ̀ oyè dáadáa lórí gbogbo iṣẹ́ tó ṣe pátápátá gbogbo ayé rí polówó ni Jóòbù ọlọ́run
3: dẹ̀ ní
0: ṣùgbọ́n jọ́ sátani fi sùn
3: níwájú ọlọ́run
0: ó ní kọ́ ọlọ́run fi Jóòbù sílẹ̀ fún
3: gbogbo
0: ọ̀rọ̀ Jóòbù ló lọ.
3: All his health went.
0: Ati agbekele e lo.
3: All depend upon God's grace. Nothing.
0: Igbekele Job na Olorun ni pe.
3: All depend upon God's
0: grace. Satan le gba o le ba nkan je o.
3: Satan can destroy something.
0: Ohun si ma ni pa.
3: But we repeat.
0: Omo Olorun to gbo mi ni akoko.
3: Children of God hearing me now.
0: Mo pe ko so to lo lowo e to ni.
3: But that our God that cannot repeat.
0: Sori en to ba ti ni Jesus.
3: And that has the Lord.
0: O ti na gbogbo.
3: Has everything.
0: Ni en Job so pa baba fun igita ge lori ninu we Job ori ti se
3: kele la se.
0: Only to what you
3: want to come up,
0: you
3: don't have what you have. You know you can see
0: how,
3: and you have a child. Maybe your child
0: is
3: Lord is going to
0: have
3: a child.
0: You can
3: still do miracles.
0: And so
3: what that is what I is the mighty
0: worker.
3: He that turns the children to the
0: Savior,
3: turns the
0: child to
3: father.
0: Let
3: him face challenges. He thought he had
0: said
3: it. He told the wife.
0: Buro pe aburo mi lo je.
3: Tell lie that you are
0: Egyptian.
3: But when the light showed,
0: my father will need problem.
3: Even the king has a problem.
0: O padan to da o pada die ti Abraham lari. O da lola o fun loro ni.
3: Shimo
0: igbeyin Abraham.
3: But the end of
0: nigba to dey ti se Genesis 13 yen.
3: Genesis
0: 12 ti bere.
3: 12
0: l'Olorun ti pe. Nigba to dey 13 won no like o ni oro o ni bakasi ati be be lo
3: ohun
0: ni pe ta lo ni un ta wa laye yi ta mu ta ni moto ta lo ni owo ile onje aso ise olorun lo ga ise to ba be ko ni wa ni olorun ba be ko sise 40 years ko ma ri nkan kojo ni kojo yen ni simoni so pe gbogbo oro ana la fi dedo a ri nkan kan mu sugbon tori oro re o ni ten so fun ejo to ba gboran lo to ni olorun to ba ti gboran to bi ni pe agbara re ni ise awon kan se ruse to nse yen
3: won
0: ri je won ri mu na ni awon ko de sise won yo
3: and they are okay
0: eja to wa nu omi
3: even the fish is the water
0: ta lo fu omi ninu odo to wa so fun mi e yoju orun ta lo so nje to nje
3: iyen
0: ni ko mo nigba ti we ma ti ori kefa ma so o ni ori gbagbo kekere ni wa o ni yoju orun ta ni ta lo pa onje ta lo fun lo nje ori ko gbe ta lo da so fun fi oro loko bale ma sare moto ko lu keke iyen ni we Job 20:15
3: and
0: what
3: he said, you have swallowed
0: riches and spoken. John 2,
3: John
0: 10,
3: two,
0: man, sorrow.
3: 10 1 to
0: 6
3: says,
0: Olorun so fun eja na.
4: O si po Jonah.
0: Iyen Jonah Olorun so fun eja.
2: People this na Jordan drive na ibi.
0: Na ngba ti Jonah so fun so Olorun ni ese kewa. Oni ko o po Jonah sori le gbe.
3: Let's vomit.
0: O po Jonah sori le gbe. Iyen ni pe ibere Jonah pelu Olorun ni lati ni Jonah 2 yen. Olorun pada gbo ni ese kewa. So fun eja lo ju sile lori. Iyen ni pe Olorun lo nu mi.
3: Lo ni
0: eja. Lo ni Jonah. To ba ti gbagbo pe Olorun lo ni gbogbo nkan o ma
3: rorun.
0: Iyen ni John 11:38.
4: Nigba na ni Jesus tun kerora ninu ara re.
0: O kerora ninu ara re.
4: O wa si ibojo o si
0: o
4: je o si je
0: iwo. O pe Lazarus jade ni o je ibojo ni kan gbokuta na kuro. Iwo ni o pe iwa kuta to ju sile ni Lazarus jade wa. Nigba to de John 11:43. Lazarus jade wa lati inu oho na nigba to de Genesis 37:24
4: won si mu
0: won mu
4: won si gbe so sinu oho kan
0: won gbe so sinu oho kan
4: oho na si gbe ko
0: si won gbe Joseph sinu oho ko si omi won tun mu jade ninu oho yen
3: was put inside a dry pit
0: sugbon gba to de 30 nigba to de 28 yen
4: nigba na ni awon oniṣowo ara mi
0: awon yen lo ra lo to do pe ro ti tan sugbon bibeli so fun wa ni Genesis 41:11 nigba na ni farao lo pe Joseph jade ninu bi to ju si ninu ewon o de gbe segbe re o so ni bakeji re iyan ni ko mo ko o si na la ma ronu ma pa re ma ko ko so o la re daje ni lo iyan ni out of apostle 7:10 so fun wa pe o si yo won jade ni ipoju won gbogbo ipoju won lo ni so lo ni to le bonu e eni to gbo mi lo ma po alaire ma se lori e so ko le ma pa le ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 16. Ẹ pẹ níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
1: text message voice or text. Ẹ fún ránṣẹ́ fún àwọn tó bá fẹ́ pè yín pẹ̀lú
0: ẹ̀rọ ìkejì. Oh, ni 080 80 50 50 27 27 56 56 21 21. Ero Iketa.
1: Ero Iketa.
0: 070 070 69 69 94 94 99 92 92. Pe mi ki gbadura fun ona re ade la ile kan si.
1: Amen.
0: Ohun ni Echo Bank 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 68 68 43 banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni
1: Fidelity
0: o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish. Ohun ni 411 411 01 01 89 89 25 252 411 411 01 01 89 89 25 252. Sori laaro yi lowo lowo ni yaju yaju mo yin so yi a wa ni ato bere ni waju goro yen mo reti e nibe ni Joko Express Road eyin te wa ni Chokoto Road eyin ti e wa ni Dedo eyin ti e wa ni tin se obere eyin te wa lo ni Buku eyin te wa ni Ju Love ati bebe lo sori pade Jesu leni lara mi o re ri yanu Olorun te ba bo leni laaro yi gbogbo awon omo yin ni ka koda ni bẹẹkan naa n tẹ ṣe ọwọ tẹ ṣe iṣẹ amori dara mo fẹ ri ilé ni iṣẹ wa fún adabẹ ṣe ẹ tẹsí gbòòrò ẹ máa bọ lẹni ní ọlá máa wà lólùjọ wa ní Command Wednesday number 7 Ikimale Street ní Kola Road ọ̀nà tó lọ sọ́tà tó lọ sí pàjá yẹn ni Ikola Road lẹ́yìn First Command number 7 Ikimale Street mo fẹ ri yín yóò dára fún yín ẹ ní sáré ọkàn yà balẹ̀ èmi máa burú fún èṣù ní àtàn.
1: Ẹ lọ sí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 16.
0: Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú text message voice or text.
1: WhatsApp ẹ lè fún ránṣẹ́ fún àwọn tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
0: ẹ̀rọ ìkejì. Ohun ni 080 80 50 50 27 27 56 56 21 Ẹ̀rọ Ìkẹta.
1: Ẹ̀rọ Ìkẹta.
0: 070 070 69 69 94 94 99 92 92. Pe mi ki gbadura fun ona re ade la ile kan si.
1: Amen.
0: Ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 58 68 43 banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni
1: Fidelity
0: o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish. Ohun ni 411 411 01 01 89 89 25 252 411 411 01 01 89 89 25 252. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 níta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní rú ọbọ pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ palẹ̀.
2: Gbogbo àjàgà ogun ló máa já Ọlọ́run gbọ́gbà possibility máa ṣe yánu.
5: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale si 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ, ipade hour of possibility, laago mẹsan owurọ daago kan san, ojo Friday keji lososu ni so oru ma n waye, laago mẹwa alẹ, esin ojo osinmi ma n bẹrẹ laago mẹwa owurọ daago meji abo san, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale si 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College Oke Ota ona Ikorodu leko gbogbo ojo Thursday ni pade our possibility laago meso wuro daago cause huh Friday to kayin osu ni so uru laago mewa le aago mewa wuro daago meji abo san lesin ojo Sunday ma nbaye o farahan lawon pade adu awon yi oro re asese Prophet MS Fabiyi JP loluwa nlo
6: fun lo wa dua 0912628826 tabi 0805027562 eko lo pe 0706994992
5: lo ko jesu temi o se se
7: from Lagos this is
8: Jordan 105.5 FM
9: this is Jordan 105.5
10: station with the voice for

0: 17 kilo wi
1: bi o se ti emi ni
0: bi o se temi ni
1: emi o ki me pe olorun
0: emi o ki me pe olorun
1: ba yo si gba mi
0: awon kan wa e ngbo mi lowo bayi eru nba o ati ki me pe olorun oluwa na o ma de lohun loni gba idahun
2: amen
0: moni loni ko gba idahun
2: amen
0: moni loni moni ko gba idahun
2: amen
0: ani loni ko gba iran lowo
2: olorun amen
0: ibi to fokan si ibi to foju si lo se igba na lowo olorun
2: amen
0: okuri e da oni sam wi pe ohun yo pe oluwa to se se kini
1: yo gba ohun
0: yo de gba ohun problem to pe yan ni ke mo fe ki pe fun oluwa mo oni a fe pray adura bi 12 la fe gba bo ka to gba mo lati saraye ro e fun o eni to ba fe ki olorun o gbe ohun dide a pe olorun ni opolopo eyan fe ko lorun gbe ohun dide se pe won fe pe olorun ko possible olorun ni force yanu die lowo ati gba ko ti fun adam ni efa ti adam so pe eni to fun mi olotu si ona lolorun ti pun lokan ni pe won ni force anything lori anybody to ba bere iwo na ngbo mi bayi wo di ikile so yi asiko edidi re ti to ti gbo wo re lo wa to ba fe dide wa bi olorun ni how to do gbadura loni loruko Jesu akore de ma bale
2: amen
0: e gbo mi o on the 12th ni ojo Wednesday agomefa e wa gbo o tori ni Monday awe yo bere Monday to Sunday fun ojo meje global fast na prayer aro e o ma gbo mi lori SMA ni ale e o ma gbo mi lori Jordan ni role e o ma gbo mi lori irawo every day tori pe asiko yi pada tito asiko mu pada bo sipo tito asiko edide tito ona de ma la fun e je gbadura koko so pe baba nibi ti mi o focus
2: nibi ti mi o focus
0: lo se yi
2: lo se yi
0: ya mi lenu
2: ya mi lenu
0: e gbo so ke gbadura
2: o ma je
0: Oluwa wa
2: amen
0: e bon so e baba
2: baba
0: yomi.
2: Let her yomi.
0: Don't tell me lower.
2: Don't tell me lower.
0: I put God Jesus back to her.
2: Lord Jesus. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi. Let her yomi.
0: Yes, Oluwa wa. E so pe Olorun orun o.
2: Olorun orun.
0: Ya mi lenu lo se yi.
2: Ya mi lenu lo
0: se. E poruko Jesu e gbadura.
2: Oruko Jesu. Olorun orun. Ya mi lenu lo se. Ya mi lenu lo se. Ya mi lenu lo se. Ya mi lenu lo
0: se. Oluwa wa
2: amen
0: apariwo baba mo fe ri o ya o ya ibukulu mi oluwa apariwa
2: o ko jesu ajuro baba mo fe ri o ya ibukulu mi ya ibukulu mi ya ya ya se mi ya ibukulu ya suno ya mi baba mo fe ri o ya ibukulu mi
0: yesu oluwa wa
2: amen
0: gbogbo ata wa ninu awe atadura yi aro ago marun abo a o ma pade lojojumo ni ori station ton pe ni SMA ni 5 am la mama pade lojojumo 104.5 araro connect idili e sori prayer araro kutukutu to ba di ale ni Jordan is 105.5 ni ago 11:30 ajo gbadura ko to lo sun ajo gbadura pa to ma ji emi gba oluwa gbo to ma di ojo Sunday eri abami ni wa fi pade mi
2: amen
0: mo ni eri abami ni wa fi pade mi
2: amen
0: mo ni eri abami ni wa fi pade mi
2: amen
0: e gbo gbogbo eyan mo lohun te n gbo mi loni I need Yahweh oluwa lori kinikin kede re fun gbogbo aye mo de ti kede re leti re loni mo ti kede re leti re loni nibi to focus si nibi to focus si mo nibi to focus si ki oluwa ko ye olonu o
2: amen
0: e gbo meyan mo lohun gbogbo mo lohun to ngbo mi patapata ipade yi to ma wa di Wednesday on the 12th awa do pa pade ni church ni Bakare Street ni Genesis bus stop no no igando Ishere dimu la ma te pade ni ojo Wednesday awe ma wa ni Monday Tuesday Wednesday gbogbo awa jo pade ni church gbo mi eni so bi pe ilele Olorun oni se mo lara lodun yi eni ma kun tori oro e
2: amen
0: e pe awon number yen be se ma de be won pe fun yin o ye pe fun won
3: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: On the ashe ilekwa nu shifu
2: amen
0: ago mefa la ma pade wo bi to ba ni adura ki ngba that try lay Jesus so wi pe awon kan won ki jade lo bi ki se nipa awe ati adura eni ti olo ma fe yi aye e pada o to ma koko mo se adura leyin adura a mo we gba leyin awe ohun ni ohun ni wa mimo e gbo mi ni bi ki to tin gbo join awe yi lati ola ola to ba je pe se n gbo ni o gbo tele o si de darapo fun ojo meje lati on the 10th lodi on the 17th ojo meje a o pade ni church ni miracle service ni ojo Wednesday ni ago mefa mo gba olorun gbo to ba ti de ise ri idimu face on my godo do ni Genesis bus stop ton pe ni petrol cam yen bi okada lati be so pe o lo Bakare Street an gbe ode be eleyi ni adura mi fun o aye ko ni bu o
2: amen
0: mo ni won ni fọlọrun bu o
2: amen
0: mo ni aye o ni fọlọrun bu o
2: amen
0: Ẹjẹ́ tẹ̀síwájú náà dúwà tá à ń gbà lọ sọ́kẹ́ bàbá.
2: Bàbá.
0: Sọ́kẹ́ bàbá.
2: Bàbá.
0: Ẹrù wúwo tó wà lórí mi.
2: Ẹrù wúwo tó wà lórí mi.
0: Ẹgbẹ́ kúrò.
2: Ẹgbẹ́ kúrò.
0: Ẹgbẹ́ òsókè gbàdúrà.
2: Olùkọ́ Jésù.
0: sọ fẹ́nìkan àbí sọ fẹ́yàn méjìlá pé àwẹ̀ kan lọ́ọ́ lórí rédíò àwọn èèyàn ẹ darapọ̀ orúkọ wòlíì yẹn ni wòlíì ọ̀làdẹ̀wájú bá ń kọ́lé o bó ti ogun ayé ẹ le tó ní wíìkì yìí ogun yẹn máa ṣẹ́
2: ààmì
0: máa máa pe àdúà fún ọ máa máa sọ̀rọ̀ ọlọ́run má dẹ̀ máa gbàdúà 30 minutes ni níbikíbi tó bá wà tó bá di ọjọ́ wednesday a wà pàdé ní church ní aago mẹ́fà wo bó ti ogun ayé rẹ le tó lélẹ̀ ìta wà nínú ẹ̀ ogun yẹn máa ṣẹ́ ni àjọ pàdé láago mẹ́fà ní ìrọ̀lẹ́ ní church ní bakani street ní genesis bus stop ní igando road ní ìṣẹ́rí ìdímù tó bá ń ti sangobo ó lè dúró ní abẹ̀sán gate yẹn cross ó lè cross láti ibẹ̀ bọ́ síbi tánpẹ̀ ní
4: holyland
0: ọ̀kadà máa gbé ọ láti ibẹ̀ wá sí bakani street tó bá ń pa láti ìlànà pàjá ó lè dúró lókun ọlá láti okun ọlá wọn gbé ẹ wá sí bakani street eléyìí ni àdúrà mi o lórúkọ jésù kí àdúrà ọ̀sẹ̀ kan tó parí wàhálì tiẹ̀ ṣe sọ fẹ́nìkan gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́ ẹ fọkàn sádùrà yìí olúwa ló ní kí n kéde rẹ̀ fún gbogbo èèyàn ní gbogbo ayé ẹ gbọ́ mi bó o bá fi tọkàntọkàn gbàdúrà yìí wàhálì ìyanu kírísítẹ́nì ni ẹ ní mùsùlùmí ni ẹ ní àwẹ̀ ọjọ́ méje yìí àwẹ̀ ìgbédìde ni àwẹ̀ sọdínlá ni àwẹ̀ ìdáwàdúrà ni àwẹ̀ tó máa la ọ̀nà níbi tí kò sí ọ̀nà ni bàbá mi bàbá mi bàbá mi bàbá mi kó yáde sí ọ. wo bí èmi wòlíì ẹlọ́sẹ̀ yìí o ara mi sí ọ ni o.
5: a listen to so we get better information.
0: fi ṣeṣẹ́ṣe èèyàn máa ń fọkàn sun tó fẹ́ ṣe ni okùnrin yẹn sọ ní sáàmù yẹn ẹ túkà sáàmù 55:16 yẹn kí ló sọ.
1: o ní bí ó ṣe ti èmi ni.
0: bó ṣe ti èmi ni.
1: èmi yóò kígbe pe ọlọ́run.
0: èmi yóò kígbe pe ọlọ́run.
1: yóò sì gbà mí.
0: yóò sì gbà mí.
1: ní alẹ́.
0: ní alẹ́.
1: ní òwúrọ̀.
0: ní òwúrọ̀.
1: àti ní ọ̀sán.
0: àti ní ọ̀sán.
1: èmi máa gbàdúrà.
0: èmi yóò máa gbàdúrà.
1: títí
0: ọlọ́sùnmá
1: ní àṣálẹ àti ní òwúrọ ni èmi ò máa gbàdúrà tí èmi ó sì máa kígbe kíkan
0: òun sì gbó mi. ó ní alẹ́ àti ní òwúrọ̀ lèmi àti ní àṣálẹ̀ èmi ó máa pè é sọtí ní báwo ẹ ṣe níìsín àtàárọ̀ àtàlẹ́ la ó máa gbà á wo ẹ tọrọ ayé ẹ bá ká lára ó yẹ kó múra ní àsìkò tá a wà yìí àsìkò gbẹdìdì rẹ lélẹyìí bó ti wù kó le tó lórúkọ jésù olùbẹ̀rà ó yẹ gba ìgbédìde rẹ. ẹ jẹ́ sáré gbàdúrà méje ká tó máa lọ sọ pé olúwa
2: olúwa
0: àsìkò ti tó
2: o àsìkò ti tó o
0: àdúrà ọjọ́ méje yìí
2: àdúrà ọjọ́ méje yìí
0: gbẹ̀mí dìde o
2: gbẹ̀mí dìde
0: o ẹ tó sókè gbàdúrà
2: olúwa jésù olúwa ti wà lọ.
0: àdúrà yẹn kun mẹ́fà sọ pé bàbá
2: bàbá
0: bó aṣọ òsì lọ́rùn mi
2: bó aṣọ òsì lọ́rùn
0: mi ẹgbẹ́ òsọ́kọ yẹ gbàdúrà
2: olùwà jésù
0: bàbá
2: bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi.
0: jésù olúwa wa
2: àmì
0: sọpọ olúwa
2: olúwa
0: sọpọ olúwa
2: olúwa
0: tafa tafa
2: tafa tafa
0: tó ń tafa sáyọ mọ mi
2: tó ń tafa sáyọ mọ mi
0: olúwa pa
2: olúwa pa
0: ẹgbẹ òsókè gbàdúrà
2: olúwa jésù àmì bò
0: tafa tafa
2: lẹyìn tí tó wà
0: sí ẹyìn mọ mi
2: olúwa pa
0: pa
2: pa
0: pa
2: pa
0: pa
2: pa
0: pa
2: pa
0: pa
2: pa
0: pa
2: pa pa
0: pa
2: pa
0: olúwa wa wa
2: àmì
0: sọpá gbà.
2: Agbára ti bàmọ́ jẹ̀mújẹ́.
0: Nínú ayé mi.
2: Nínú ayé mi.
0: Bílẹ̀ dànù.
2: Bílẹ̀ dànù.
0: Yoyoyoyo.
2: Olúwa Jésù. Agbára ti bàmọ́ jẹ̀mújẹ́.
0: Olúwa bílẹ̀ dànù.
2: Bílẹ̀ bílẹ̀ bílẹ̀ dànù.
0: Bílẹ̀ dànù.
2: Bílẹ̀ dànù.
0: Bílẹ̀
2: bílẹ̀
0: bílẹ̀
2: bílẹ̀
0: bílẹ̀
2: bílẹ̀
0: bílẹ̀ bílẹ̀
2: bílẹ̀
0: bílẹ̀ bílẹ̀
2: bílẹ̀ bílẹ̀
0: bílẹ̀
2: olúwa lọ́sẹ̀ yìí.
0: lọ́sẹ̀ yìí.
2: ọ̀nà ìlú òyìnbó.
0: kọ́ntrátì ńlá.
2: kọ́ntrátì ńlá.
0: ìgbéga ọ̀tún.
2: ìgbéga ọ̀tún.
0: wá mi rí.
2: wá mi rí.
0: àdúà.
2: olúwa jésù. ẹ̀mí o. olúwa
0: lọ́sẹ̀ yìí.
2: olúwa
0: lọ́sẹ̀ yìí. olúwa
2: lọ́sẹ̀ yìí. olúwa
0: lọ́sẹ̀ yìí. olúwa lọ́sẹ̀ yìí.
2: olúwa lọ́sẹ̀ yìí.
0: olúwa lọ́sẹ̀ yìí.
2: olúwa lọ́sẹ̀
0: yìí.
2: olúwa lọ́sẹ̀
0: yìí. olúwa
2: lọ́sẹ̀
0: yìí. olúwa lọ́sẹ̀
2: yìí. olúwa lọ́sẹ̀
0: yìí.
4: Amen. God bless you. See you there.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hits us.
0: Kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: Bí náà máa kárí.
1: In the name of Jesus.
0: Èdè bẹ̀lẹ̀ yẹ bú ọ̀dà yẹsà.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Lẹ́dí olúwa.
0: Lẹ́nà Tàkàbà Nàìjíríà. Torí ìṣòro òní.
1: The death vigil.
0: Tuesday.
1: This Tuesday vigil.
0: Tá a máa ṣe mọ́jú àárọ̀
1: ọ̀la. I will not do stroke tomorrow.
0: Ó máa lé débi.
1: If you want to be so bad with
0: that. Ẹni tí ò bá lè rìn.
1: Those that cannot walk.
0: A ní kí wọ́n gbé
1: wù. They will beg to be carried there.
0: Ìdí ni pé.
1: The reason is that.
0: Iṣẹ́ ìyanu ti máa bọ̀.
1: Great miracle to be so
0: soon. Iṣẹ́ tó lu aníká ṣe yẹn.
1: What do letters should do?
0: Sí orí ẹ̀ ó ti parí.
1: It has been completed.
0: Ẹ máa rógò lò.
1: Amen.
0: Mo fẹ́ wọ yàrá àṣírí.
1: I'm going to do more sickness.
0: Gbogbo ẹ̀yin tí ayé yín ò sáré.
1: I mean, I love you to accelerate.
0: Ó yẹ sáré lójú kan.
1: Run and expect.
0: Ayé rẹ̀ sáré.
1: Amen.
0: Wà fò ní sí o.
1: Ayé
0: rẹ̀ fò.
1: Amen.
0: O dẹ̀ ní jábọ́
1: mọ́.
0: Sọ pé mo sáré.
1: Mo sáré.
0: Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi. Mo kọjá ẹgbẹ́ mi.
0: Ṣé àmì.
1: Amen.
0: Bí òróró lẹ̀.
1: Jẹ́ tí wọ́n
0: gbé omi lẹ̀.
1: Jẹ́ tí wọ́n tẹ́lẹ̀ jù.
0: Mo bọ̀.
1: Abrẹ́ta. Hallelujah.

0: gbogbo tó lẹ.
1: Heavy heart bàtí níwájú ẹ.
0: Ní báyìí kò di ẹ̀rí.
1: Ṣé ìṣe
0: yìí? A pe orúkọ ọjọ́.
1: Má ti rẹ́ màá jíjẹ.
0: Olúwa lónìí.
1: Wọ́n lọ today.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé ohun tí mo là kọjá?
1: Sọ wọ́n bá ti tù.
0: Ṣé ohun tí mo fẹ́ dà láyé?
1: Sọ wọ́n tàwọn tó ń kẹ́ mi láì.
0: Ẹ fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me a way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Ó yọ. Ìwé Jacob orí kẹrin.
1: That of James 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence come
0: his strength? Ó béèrè ìbéèrè tó lágbára.
1: It's a very powerful question.
0: Our God.
1: Fọlọ́run wa.
0: It's a secret reveal.
1: Ó máa ń túmọ̀ sí.
0: A máa túnà sí.
1: He always reveals.
0: 2 Kings chapter 6.
1: Ìwé àbá kejì oríkà.
0: Verse 5.
1: Ẹ̀dẹ̀ká.
0: Only béèrè.
1: The prophet has.
0: Níbo ló bọ́ sí.
1: Where did he fall?
0: Ẹ̀pẹ́ Jésù.
1: Ìkọ́lá jí.
0: Níbo ni ọ̀nà mi ti dàrú?
1: Where is my way scattered?
0: Olúwa wá solution.
1: Olúwa give me solution.
0: Ẹjọ́ ẹgbàdúrà
1: yìí. Please pray this prayer everybody.
0: Mi na answer to
1: me. Please pray this prayer.
0: Àwọn wo ló ní ìdí àdúrà
1: yìí? Who are those
0: that
1: need this
0: prayer
1: more?
0: Kan fẹ́.
1: Lọ da the storm is fighting.
0: Wọ́n mọ bí ó ti wá.
1: Lọ da ní wẹ́ẹ́ kẹ́ra.
0: Àwọn ló ní ìdí àdúrà.
1: Who did it there more?
0: Àwọn tí ìlérí ò sọ.
1: Lọ da promise of God.
0: Àwọn tí olú ọmọ ń fún ní
1: sòrò. Lọ da tàbí ọjà di gidi
0: problem. Ẹ bá ń wá solution.
1: Give me solution.
0: Sọ tí mo là.
1: Sọ wọ́n já pàṣẹ tù.
0: Lónìí ni o.
1: Today.
0: Arúgbó ọjọ́.
1: A set of days.
0: Wá solution.
1: Give me solution.
0: Ó yà dúró. Lábẹ́ ọ̀run yìí.
1: 107.
0: Nkankan ò lè yí.
1: Nothing will change.
0: Àfitẹ́nìkan bá sọ̀rọ̀.
1: Unless somebody speaks.
0: Kò sí nǹkan tó ń dá bàjẹ́.
1: Nothing will just become
0: spite by itself. Àfitẹ́nìkan bá bàjẹ́.
1: Until somebody
0: speaks. Ẹjọ́ ò lè ran tó wà lẹ́yìn.
1: Under the talk cannot stand
0: it. Ẹni ẹ̀rí tó bá ti gbà.
1: When the testimony will get.
0: Tí o ní àdúrà gidi
1: nínú. Without standing prayer.
0: Kò pa mọ́ rẹ̀.
1: It's not permanent, sir.
0: Àwọn
1: kan.

0: So ìkànlára kọkọrọ one of the keys o le yí ayé padà kan tan sọ́dọ̀ láì kó dẹ̀ lágbára
1: and so far
0: only adua
1: is prayer
0: sọ pé adua
1: adura
0: prayer
1: sọ bẹ́ẹ̀ sókè
0: adura prayer
1: adua le sókè dilẹ̀
0: prayer can turn mountain to lohi
1: adua le mú kí omi ó gbẹ
0: prayer can make water to dry
1: mose a padà síwájú ọlọ́run
0: once it will grow back to
1: kí ló lọ ń ṣe
0: tó ti wá
1: ọlọ́ ń bèrè adua
0: tó bá tọmọ
1: tó bá ti gbàdúà
0: when he prays
1: ọlọ́run ní kẹfà ìlú
0: god says this in
1: the inú adua
0: in prayer
1: ní gbogbo àṣírí
0: all sickness are reduced
1: all sickness
0: inú adua
1: in prayer
0: only yẹn tí mo ìgbésẹ̀ tó
1: kàn you know the next step
0: daniel wípé
1: èmi
0: nìkan lórí ìran náà
1: as the devil
0: is sinning
1: where is this
0: adua
1: in prayer
0: ọlọ́run orí
1: òkè god of this mountain
0: ó forúkọ ìgbàdúà
1: in your name I pray
0: ebi ogun ti lẹ
1: never be so
0: hard adua yóò jà ogun
1: ṣe ṣe láti nípa
0: yìí gbogbo tó dìde
1: ọjọ́ taló
0: sọ fún wọn ìjábọ̀
1: that is not for
0: inú adua
1: ni it was the prayer they established
0: ẹyìn mo ṣada
1: ẹyìn sá
0: ẹka dúró
1: sá thank you father
0: méjìlél
1: ọlọ́run àtúrò
0: gbogbo tí ò gbàdúà
1: god I could not pray
0: ni wọ́n fail
1: they failed
0: kò sí kàdúrà
1: there is nothing that is kàdúrà
0: tí o lè yí
1: that you cannot change
0: no
1: kò sí
0: òkè tó ga
1: there are no mountains
0: tí o lè nígbà
1: yẹn you cannot put that
0: only tani wo òkè
1: who are there mountains
0: níwájú ṣètò
1: ayé yìí there are
0: mountains
1: wà á dípẹ́
0: ẹlẹ́bí bẹ́ẹ̀ bọ́
1: fàṣẹ
0: àti fi
1: gbogbo ogun tó dìde
0: ẹ̀sì ọ
1: ẹ̀sì ọ
0: ẹ̀sì ọ
1: ẹ̀sì
0: ọ ẹ̀sì ọ
1: ẹ̀sì ọ ẹ̀sì ọ
0: ẹ̀sì ìgbésí àdúà
1: the lack of prayer
0: ọdún lágbára
1: yìí ti gbẹ sí wọn
0: ẹni tí o bá gbàdúà
1: if you don't pray
0: ẹsẹ̀ ọlẹ́jìnà sí
1: sẹ́sí will not be far from you
0: that is
1: sin will not
0: be far from you if you are not prayer
1: for you so bá gbúgbà àdúrà
0: you will be kada
1: wà á jẹ́ ní ara
0: bẹ́ẹ̀ni o
1: bẹ́ẹ̀ni wòlíì
0: mi nà nà máa
1: bẹ́ẹ̀ni
0: wòlíì kò sọgbọ́n tó lè
1: dá no way there is no way
0: the spirit of God be far from
1: you ẹ̀mí àlọ́ àjìnà sí ẹ̀mí
0: àdúà ló ń jí
1: ẹ̀mí ìgbà tà jíjà that spirit in you
0: ẹ̀mí náà sọ yìí dé ayé
1: and it is the that quickness
0: oh my God
1: bẹ́ẹ̀ni sá
0: agbára àdúà
1: power of prayer
0: kò wọnú
1: ẹ̀
0: agbára àdúà
2: orú mẹ́ta tí sẹ́mi àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀ ọlọ́run sàmù ojú ń pè ọ́ ó máa bọ̀ wá
3: gbáre. ògùn tó bọ̀ rìn àjò oṣù kẹjọ àṣírí ẹ̀ máa tú òní bọ̀ rí kọjá sọ́sù tẹ̀sán ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lórí òkè ògùn àṣejìrẹ̀ ń bàdàn lójú saturday 29 the monday 31st august òru àṣírí cross over àkòrí tí ẹ̀mí olórun alààyè fún òlí rẹ̀ ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀ professor àbùjọ authority breaking generational call fífún àti wíwú gbogbo ègún pilẹ̀ ogun àbíjọ níbi tá a ti bí ọ tó sọ ìṣeré rẹ̀ tẹ̀síwájú àwọn aṣíwájú jésù olúwa wa ẹni tí gbogbo agbára lọ́run àti ayé ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní ká báyìí ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lábẹ́ ìpè ọlọ́run lórí wòlíì sàmùjọ authority bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ saturday 29 the monday 31st august wákàtí àdúà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ kòkàkòrà orí òkè ògo lẹ́dẹ́ yẹn ìkórìtà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúà.
4: Orúkọ mi ni Atinuke Eunice. Mo jẹ́ ọmọ ìjọ Fari Makure. So, mo láwọn challenges kan tí ó jẹ́ kí n rówó sukú ọmọ mi sàn. Ó ti wà ń lé more than 2 years. Nígbà tí wàá di ọdún yìí, àwọn sísá mi pè mí pé kí wá kí wọn lóṣogbo. Nígbà tí a débẹ̀, wọ́n fún mi ní condition pé tí n bá padà sínú ìjọ tán bí wá sí, àwọn máa help mi. Nígbà tí mo wá délé, mo wá lọ sí ọ̀tà ní church, mo wá lọ bá Ọlọ́run sọ̀rọ̀ pé condition tán fi mí sí, mi ò fẹ́ pé kó ṣàánú fún mi. Kò pé ọ̀sẹ̀ kan níbọ̀ wá nínú ilé wa bó ṣe pé ọmọ mi yẹn nìyẹn ló bá ní òun rí pé ó brilliant bóun ṣe ń bá sọ̀rọ̀ tó ń bá ránṣẹ́ bó ṣe ń respond òun like kó lọ wá school tó bá wù bó ṣe sọ fún mi nìyẹn mo ní Ọlọ́run ti gbàdúrà o àti ẹ lọ́gán kò kọ́ jọ mí lójú ló bá tún pé ó kọsẹ̀ kankan wọlé school tí mo ní kó lọ ń kọ́ ó wá ní àmọ́bi tí a lè lọ dáàdì náà bá ní òkè lọ sí school ẹ̀ mọ́ mi bó ṣe lọ nìyẹn bó ṣe bí dáàdì ṣe sanwó school ẹ̀ ó san everything títí kan uniform mi san ₦1 ń bẹ̀ ó dẹ̀ sọ fún mi pé títí kan títí dé university level ó lò máa ràn ohun tí ọlọ́run orí òkè ṣe ṣe fún mi nìyẹn.
5: Ẹ fòlì ní gbogbo ẹ̀.
6: Rise to your feet everybody.
4: Ni pé nígbà tí gbogbo nǹkan yẹn dàrú mo wá lọ wáṣẹ́ síbi kan.
7: Ìwọ náà mo fi inú béèrè tó fẹ́ bẹ́yẹn.
4: Mo lọ wáṣẹ́ síbi ibi tán bá mi gẹ́ẹ̀tì ṣẹ́ sí address ani mi mo de ni bishop telebo ngo ko change